Thank you.

Blanco, Blanco.

0: ojúmọ́ o. Àkójọpọ̀ àwọn kókó ìròyìn ló ń dé ṣe ti gbọ̀ yín láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Olúyọ̀lé Estate Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín. Ààrẹ Bọ́lá Tinubu ti kọ̀ láti gba àwọn ìgbìmọ̀ pàtàkì látọ̀dọ̀ ààrẹ ìlú South Africa Cyril Ramaphosa lórí ìkọlù lòdì sí àwọn àjèjì tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nílùú South Africa. Ó wá darí wọn sọ́dọ̀ mínísítà ìlú fún ìdásí ọ̀rọ̀ òkèrè ìyàn aṣojú orílẹ̀-èdè yìí Sọlá Ẹnìkan Láyé. Ìjọba àpapọ̀ ti fi kún akitiyan wọn lójúpọ̀nà àti déènà mọ́ bówó ti ń jáde lọ́nà ìbófin wọn àti déédéé lẹ́nu iṣẹ́ ìlú pẹ̀lú ìgbéjáde ètò IPPIS ojú òpó ẹ̀rọ ìgbàlódé tí ó rí sí àmójútó àwọn lájọlájọ lẹ́kàlẹ́kà àti ilé iṣẹ́ ìjọba gbogbo. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti bẹ̀rẹ̀ ìmúṣẹ ìgbésẹ̀ ọ̀tún lòdì sí àwọn tó ní pátákó ìpolówó ọjà tí wọ́n kọ̀ láti tẹ̀lé òfin tí ó ń ka wọn ju 18 níye lọ jákèjádò ìpínlẹ̀ yìí. Àjọ tó ń rí sí ètò ìkànìyàn lórílẹ̀-èdè yìí ni wọ́n ti kéde ìdádúró ìwé ìforúkọsílẹ̀ aláfọwọ́kọ tó jẹ́ ti ọjọ́ òbí àti ìwé ẹ̀rí ìpapòdà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ṣe ìkìlọ̀ wípé ìwé ẹ̀rí tó bá yàtọ̀ sí ti tuntun eléyìí tó ní ṣe pẹ̀lú tójú òpó ẹ̀rọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé jáde wọn pé kò ní jẹ́ dídámọ̀ mọ́. Ìgbìmọ̀ aṣojú-ṣòfin tó ń ṣèwádìí lórí àjọ PFIPC náà ti darí ọ̀gá àgbà ọlọ́pàá yan Ọlátúnjì Díṣò láti pèsè ẹni tó pe ara rẹ̀ ní ọ̀gá àgbà àjọ náà ìyàn Adéyẹmí Adéníyì ní Ọjọ́rú. Agbẹnusọ ilé-iṣẹ́ ìjọba fún ìdásí ọ̀rọ̀ òkèrè nílùú Iran Ismail Bakil ló ti ṣàfihàn ọ̀rọ̀ níbi àpéjọ àwọn oníròyìn lánàá òde yìí wípé orílẹ̀-èdè òun kò sí nínú ìdúnàádúrà kankan bó ti wù kó mọ pẹ̀lú orílẹ̀-èdè Amẹ́ríkà pẹ̀lú ìdáwọ́dúró ìjà láàrin eegun méjèèjì. Èyí lópin àkójọpọ̀ àwọn kókó ìròyìn fún ti òwúrọ̀ tòní. Ẹ darapọ̀ mọ́ wa láago 8 òwúrọ̀ lórí àgbéyẹ̀wò ìròyìn àgbọ̀mọ̀gbẹ́. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o. Ọlọ́run yóò bùkún fún yín. Ẹ kú ojúmọ́.
1: West Radio 89.3 FM. Kanga agbemagbe.

Tanta la jutu ilumi atuma be. Tanta la jutu.

0: àyà sáàmù jáńgbò rí mọ̀ pé àá màdà ó ti kọ́kọ́ pé màdà mo mọ̀lẹ́ mẹ́rin arákùnrin mi nìṣòro
1: kan. Ìwọ náà ló ṣe bá fún sáàmù.
0: So, ẹ ṣeun ambassador wọlé ẹgbẹ́ omi bàbá wa ní ṣẹ̀yìn olólùfẹ́ wa ohun ambassador aládé bọ́ìsì náà lẹ́sìn láǹfààní àti mọ̀ gbọ́n lólùkọ ọlọ́wọ́ bọ́tìnì mi fún tòwúrọ̀ tòní sàdélérè èèyàn sáàmù adélérè gbogbo lòwò pìrìsẹ́ńtà bẹ́ẹ̀mí ti máa ń pinnu gbogbo lòwò ní gbogbo ẹ̀ ní ṣe ẹ̀sà àti gbé fún yọ́ ṣe tẹ́ ẹ bá ti gbé wá náà ní gbogbo lòwò nu orúkọ tèmi ò yí padà o. Oye ọlọ́run adékòkè olórúkọ tèmi jẹ́ ẹ̀jẹ̀ ń tún kìnyìn lẹ́ẹ̀kan sí pé àkójúmọ́. Oya òní pàápàá ká mọ́ fà kókò ṣòfò àwọn ìwé ìròyìn ọlọ́kànkò ọ̀jọ̀kan wọ́n ti pọ̀ níwájú mi bí ìbàbíbà lóòrọ̀ tó ní pọ́ǹchì ó tẹ̀lé mi wá sóde vangard òun náà gbẹ̀yìn. The Nation, This Day, si gbogbo wọn lájọ kọ̀wọ́rìn wọnú kúrú lóòrọ̀ tò ní ẹ̀ta mọ̀ gbé jáde ní kọ̀m̀bọ̀kì fẹ̀yìn ara àdé tẹ́ẹ̀sì mọ̀ ṣe kí ni o tẹ́ẹ̀mọ̀ tẹ́wọ́ wá gbà á bó sì sábọ́ náà lẹ́yọ̀ tì ní ó yá ẹ̀wà fètí gbéyàwó ọ̀rọ̀. Lójúwé àkọ́kọ́ ìwé ìròyìn punch ilé tí ń fi ṣíde lóòrọ̀ tò ní gbàgàdàgbàgàdà lójúwé àkọ́kọ́ rẹ̀ àkòrí kan tí mo kọ́kọ́ tajú kán rí òun náà tó be gbangba gbangba náà ni o òun ló sọ̀rọ̀ nípa àjọ kan tán fẹ̀sùn kàn pé àjọ ayédèrú ni tán ti ń ṣèwádìí lé lórí ẹtì mọ́ àjọ pfip ẹtì màjọ ọ̀hún ẹ̀yìn ò ní lórí ọ̀rọ̀ àjọ ọ̀hún wọn ni ilé asòfin wọn ti ń kojú fúngunmọ́ ìfúngunmọ́ alágbára ò ní wọn ti ń kojú lórí ẹ̀ kí ló ṣẹlẹ̀ wọn ni látàrí wọn ti ń pé ẹ pé gbàjà bí àmì là wá ẹ pé gbàjà bí àmì là wá o ó ní àwọn ìbéèrè tó jẹ kẹ ẹ ti bí ó yẹ ẹwọ wá ni kó náà wá dáhùn sáwọn ìbéèrè ẹ padà pọ bá a bá ti dágbọn bẹ ojú ìwé kejì ìwé ìròyìn punch tó jáde fún tòwúrọ tòní ẹnẹ àkórí ọhún ló wà ní gbàgàdàgbàgàdà ni lókè rẹ ti ń tẹ ni mo ti ráwọn àkórí belenja belenja belenja kan àkórí àkọkọ eléyìí tó rí belenja lókè òkè ìwé ìròyìn punch tó jáde fún tòwúrọ tòní látàrí ìkọlù lòdì sí àwọn àjèjì àfáwọn àjèjì àfáwọn ọmọ tí èso ọmọ ìlú wa nílò ìlílẹ̀ mọ́ tó wáyé ní orílẹ̀-èdè south africa wọn ni mínísítà ó pàdé àwọn aṣojú ilẹ̀ south africa lẹ́yìn tí ààrẹ wa ìyàn tinubu tí wọn ò yọjú sí wọn tí wọn fi wọn lẹ̀ tí wọn ò dọ́ tí wọn ò bá lọ yọjú sí wọn àwọn ìyàn wọn tí wọn tẹkọ̀ létí wọn wá sọ́dọ̀ wa ní àárín ààrẹ kọ̀ ààrẹ ò yọjú sí wọn mínísítà àná yọjú sí wọn ẹ padà gbọ́ bàbá ti dágbọn rẹ ojú ìwé keje ìwé ìròyìn punch tòórọ tòní ló wà bílẹ̀ asòfin àgbà bí wọn ti ṣe gbèjà ọ̀rọ̀ kan tó ní ṣe pẹ̀lú àbá òfin ẹ mọ wàásù nínú ọkọ̀ èrò ẹ ti mọ̀ wọn pé ìwọ tó ẹ mọ báwọn ẹbí èèyàn bá wọ ọkọ̀ èrò ń gbà míì tó kàn di ẹ ti jókòó ọ̀rìn awakọ̀ ó ti wà nú ọkọ̀ kọ̀ǹdọ́ yóò ti pèrò ẹ wọlé o ọ̀dàbò òjé gate bẹ̀rẹ̀ kinní kan bó àsìjẹ́ èèyàn rìnrìn àjò náà ni sàdédé báyìí àwọn oníwàásù lè dìde pé ẹja gbàdúrà ẹ wò ó ẹ fàyè yín fún olódùmọ̀rẹ̀ ẹyẹ ṣe wà mẹ́lẹ́ ẹyẹ wùwà jàǹdùkú bámbámbám àtàwọn míì tí wọ́n dìde tí wọ́n ní ẹ̀yin ènìyàn mi nínú ọkọ̀ yìí bó bá ṣe kórí ló ń fọ́ ni òun wúkọ́ inú rùn ọ́ ẹ̀dọ̀ ń rùn ọ́ gbogbo nìṣeré tó o bá ti lò báyìí ẹ̀ẹ̀kan ni yóò pòrò rẹ̀ wọ́n ní gbogbo kinní ọ̀hún ti ilé asòfin tán gbé àbá kan kalẹ̀ àbó òfin kan tán ṣàtúnṣe rẹ̀ tí wọ́n gbé kalẹ̀ pé ẹ wò ó kò ní sáàyè pé à ń polówó ọjà nínú ọkọ̀ akérò mọ́ o kò ní sáàyè wípé à ń wàásù nínú ọkọ̀ akérò mọ́ o ọ̀rọ̀ ọ̀hún ó ti wá fa oríṣiríṣi ìbò ẹnu àtẹ́ lò lórí rẹ̀ òun wá ní ilé asòfin àgbà náà ti wá sọ̀rọ̀ nípa rẹ̀ pé ẹni sùúrù o àwọn náà fọhùn kí náà sọ bẹ́ẹ̀ bóun náà ti gbèjà àbá òfin ọ̀hún bóun náà ti dúró sẹ́yìn rẹ̀ tán ti ṣàtìlẹ́yìn rẹ̀ ẹ padà gbọ́ ojú ìwé kọkàndínlọ́gbọ̀n inú ìwé ìròyìn punch tó jáde fún tòwúrọ̀ tòní ló ti jáde ọ̀rọ̀ òbí àti kwakwanso tó ti dá hall sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú nnpp àti ndc látàrí pé àwọn fẹ́ ṣàtìlẹ́yìn fún adádúró ni o kò sádéhùn kankan àdéhùn kankan wà o òun náà ó jáde lóòrọ̀ tòní ìròyìn eléyìí ló ní ṣe pẹ̀lú ìkọlù kan tó wáyé ní ìpínlẹ̀ kaduna tó jẹ́ pé ọgbọ̀n ènìyàn ló gbẹ̀mí mì tí wọ́n sì dáná sun àwọn ilé kolódùmarè kó ṣàánú fún wa òun náà ó jáde níbí látàrí.

Èyí ilé náà ó tún ní ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ìjàmbá alágbára. Wọ́n ní ilégbèé àwọn akẹ́kọ̀ọ́ kan ya lulẹ̀ ní Anambra. Àwọn méjì wọ́n ṣaláìsí, wọ́n sì dóòlà àwọn mẹ́ta, wọ́n gbé wọn dìgbàdìgbà lọ sílé ìwòsàn ní ìpínlẹ̀ Anambra nìyàn ló ti ṣẹlẹ̀. Ìròyìn ọ̀hún ó pọ̀ níbẹ̀ kí Ọlọ́run ó máa ṣàánú wa náà ni o. A ní ṣìrìn láṣẹ Ìlédùmọ̀rẹ́ ó yẹ jẹ́ ń tẹ̀wájú nínú ìwé ìròyìn Vangard lórí ọ̀rọ̀ owó oṣù tó kéré jù. Ẹ ti mọ̀ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ NLC wọn pé sẹ́wọ́n ti tọ́ ọ̀sán. Wọ́n ní bí ìgbà tẹ́ èèyàn kan ń san owó òṣìṣẹ́ àtòṣì ni o, wọ́n ní kò tó nǹkan kan mọ́ sẹ́wọ́n ti tà ọ̀sán minimum wages sẹ́wọ́n ti tà ọ̀sán. Wọ́n ní kò tó nǹkan kan mọ́ ẹ padà gbọ́ ohun tí wọ́n fẹ́ ṣe lórí ẹ̀. Ojú ìwé kẹjọ ìwé ìròyìn Vangard tó jáde fún tòwúrọ̀ tòní ló wà. Wọ́n ní Tinubu yan ààrẹ orílẹ̀-èdè yìí, wọn ó kéde àfikún owó àwọn ọmọ ológun láìpẹ́. Wọn ó kéde bí wọn ó ti fi kún owó oṣù àwọn ọmọ ológun láìpẹ́. Mínísítà elétò ààbò ló fi ọ̀rọ̀ ọ̀hún léde nípa rẹ̀. Ojú ìwé 24 ó ní ìròyìn ọ̀hún ló ti jáde, ọrọ̀ àjọ PFIPC náà má ti dáálẹ̀ tí olùsírò owó àgbà sọ̀rọ̀ nípa ìpè wọ́n ti ṣèdásílẹ̀ rẹ̀ rèé bó ti lọ rèé o. Òun náà jáde kódà ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìkọlù kaduna àwọn ti aṣojú orílẹ̀-èdè South Africa tí wọ́n wá tí ààrẹ Tinubu kọ̀ tí ò yọjú sí wọn tó darí mínísítà fọ́rọ̀ ọ̀dà tí ó kéré pé ẹ lọ yọjú sí wọn ẹ padà gbọ́. Ìyẹn náà jáde bá a bá ti dá agbọ̀n bẹ̀ mú ń bọ̀ ná ẹ̀kú ìkàlẹ̀.

0: tó ẹ káàbọ̀ padà látọjọ́ ọjà lọ́hún agbẹ́yẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ́ ṣe ń tẹ̀ wájú lórí ìkànnì kànga agbọ́mọ̀gbẹ́ wells radio 89.3 fm takalẹ̀ sọ́pọ̀pọ̀nà aláàfin avenue olúyọ̀lé estate nílẹ̀ ìbàdàn tó ambassador kò tó di pé a ṣe ojú òpó ìsílẹ̀ ẹ jẹ́ kí a sáré mú àìròyìn eléyìí tó ní í ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣìṣẹ́ yan nlc látàrí bí wọn ti pé káwọn òṣìṣẹ́ ká bẹ̀rẹ̀ sí máa gbáradì o kí nìkan gbáradì pé ó ń bọ̀ kì í tí ì dé o wọ́n ní ìjà ń bọ̀ ni there is battle ahead tá a jọ tí wọ́n gbéná wojú tá a náà fẹ́ gbéná wojú ìjà wo ní ń bọ̀ wọ́n pé ẹ wò ó sẹ́wọ́n tí tọ sàn tí à ń gbà wọ́n ti sọ́nù pé 70,000 naira tá à ń gbà wọ́n ló dàbí ìgbà tí èèyàn bá ń san owó òṣìṣẹ́ àtòṣe ni kò tó nǹkankan ni ò tó nǹkankan o ni kí ìjọba wọ́n mọ̀ pé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n nílò kí ìgbé ayé wọn kó gbòòrò jù yìí lọ látàrí pé owó tí wọ́n mọ̀ gbà kí ó tún fẹjú díẹ̀ sí owó eléyìí tán gbà yìí kò tó nǹkankan lọ́jà kódà kò tó fún ká fi gbọ́ in táwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ àwọn òṣìṣẹ́ tí wọ́n nílò lákòókò tá a wà yìí tó jẹ́ ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ nlc joe ajaero ló fọ̀rọ̀ ọ̀hún léde ní àná òde yìí ti ṣe ọjọ́ ajé wọn pè sí 70,000 kò tó nǹkankan pàápàá ni ẹ wo ìgbé ayé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ àwọn tó jẹ́ òṣìṣẹ́ ẹ wo àwọn tán nílò láti máa fowó ṣe ẹ̀wọ́ ni kí èèyàn ṣiṣẹ́ láti ọjọ́ kìíní títí wọ ìparí oṣù kí èèyàn sì gbowó kó sì mọ́ ká iye tí èèyàn ti ná gan kẹ́yìn tó wá máa fi gbèsè rọ gbèsè rọ gbèsè rọ gbèsè olówó òun ọ̀tọ̀ nkankan ọba nation ọ̀rọ̀ rèé o.
1: ẹ ṣe
0: ẹ jẹ ẹ ní sùúrù ẹ jẹ ìbínú lè rè bẹ̀rẹ̀ yìí ṣé ẹ̀yin náà ṣe ẹ wò ó ìbínú fi bẹ̀rẹ̀ mú.

0: 1000 0916 893 1000. Hello, Etiwole Okojumo.
1: Hello.
0: Okojumo Etiwole, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
1: Orúkọ tèmi ni Adélàkè Ibrahim.
0: Èwo náà àwọn òròyìn ọ̀hún lè fẹ́ bá wa mú? À ń gbọ́ yín ketekete o. Hello. À gbọ́ yín mọ́ o.
1: Hello, ṣé ẹ ti gbọ́ báyìí?
0: Ẹ àti ń gbọ́ yín báwọn.
1: Ṣé ní ìjọba tó bá ń pè é kò sówó ṣe ń build economy. Ìjọba àwọn analogy àwọn 1940s nìyẹn. Ẹ rí pé kò sí ìkọ̀tà ṣe economy Nàìjíríà. Kọ́ a máa san 1,000,000 fún ọ̀run òṣìṣẹ́. Olóòtú ẹ fi 10,000 lọ́wọ́ ní àárọ̀ tẹ́ra kan méjì kó tó dáa lẹ́kẹ̀ẹ́ tó máa kọ̀ọ̀kan lọ́wọ́. So kí àwọn aráàlú àwọn òṣìṣẹ́ yìí owó sọ́sídì tí wọ́n yọ wọ́n pè fáwọn gómìnà wọ́n fi ra ẹ náà mọ iye tó náà fẹ́ràn ẹ̀sùn ìdáná ẹwẹ́ tó wà lọ́wọ́ Adéyẹmí ọ̀nà ẹ̀sẹ̀. Àwọn owó wa kò sí kan tó ṣe tí olóòótọ́ bá yọ sọ́sídì olóòtú tó ṣe báyìí sọ̀rọ̀ yìí tó kó kọjá 250 naira ìyẹn tẹ́ tó lóòótọ́ bá yọ. Ṣùgbọ́n tí ẹ bá yọ ní kíbálà ń fowó bẹ́ẹ̀ wá ń pé owó jẹ ẹ̀ra yá ẹ̀ra sílẹ̀ ẹ̀ra ọgbẹ́ ẹ̀ òṣìṣẹ́ kẹ máa fún 2 million fún ìlú èrò tó bàbá yìí ni ká bẹ̀ tó bá wa dá sọ́ọ́fíìsì wa padà. Fún wa máa fún sálárì títí táwọn òṣìṣẹ́ ọmọ kó dá sọ́ọ́fíìsì wa padà kan máa ti fún 100 naira ó ti tó wà ká economy reform ọmọ oníbàjẹ́ fún wọn.
0: Ada ẹṣeun ẹṣeun tẹ bá wa dá sí tó 0916 893 1000
2: 0915 3334 8930.
3: Sẹ́rí ti àwọn kiní fẹ́ sọ sí ti Mọ́gẹ́gá sí àwọn lébọ̀ wa. Sẹ́rí tó bẹ́yẹ pé bí ó ṣe rí tẹ́lẹ̀ tí wọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀ nígbà àwọn bàbá àmọ́jù ní àwọn gbogbo wọn yẹn ni wọ́n ṣe ní ìsinmi ó yá ìnira ta ní ó lè má tó nǹkan ta ní ó lè reduce sí nǹkan tí a ní báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ̀sà lọ́dọ̀ mi gbẹ́gbẹ́ àní àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ rárá nílùú Zepas ní wọn mọ́ ni. I'm telling you the truth. Gbogbo nǹkan tó lè ṣe pátápátá táwọn gọ́ọ̀mẹ̀ntì lè pátápátá ó lè bá wọn lára mú ó lè bá wọn lára mú. Àti ẹ̀wọ́n lè rí èèyàn kan nínú àwọn òṣìṣẹ́ ẹ̀kọ́ tẹ̀ bára wọn sọ̀rọ̀ kọ́ tẹ̀ dìde ṣé bí nǹkan ṣe wọ́n tó wọ́n tó wọ́n yìí táwọn lọ pé owó làwọn fẹ́ gbà ṣé owó tó ń gbà yẹn tó ká nǹkan tó wọ́n yìí. Gbogbo oúnjẹ ń gba owó yẹn wọ́n ń gbẹ́ ọ̀gá wọn náà fáwọn náà o. Nígbà táwọn sọ fáwọn fẹ́ gba ẹgbẹ́ oúnjẹ tọ́kọ fẹ́ gbà dé last time. Àjẹ́ńdọ̀ méje wọ́n wá rí kọ́ọ̀lù sí 70,000 naira. Tí ẹ̀ ló fi ká wọn minimum wage 70k. Nínú gbogbo kan tó wà lẹ́yìn. Ṣé rí the only thing sẹ́nu kẹwò ni pé ó yẹ kọ́ lọ kọ́ gbó pé àpérò kọ́ pé kọ́ wá èèyàn gidi èèyàn gidi tó máa lè nídi wọn. Because mo ní láti gba bàbá Buhari báyìí láti bàtí ó ṣe ọmọdé ti kúrò rẹ̀ tó náà ti dẹ́rùn ara àwọn tó lọ káre dọ́rùn sílẹ̀ àti ìtúrí ẹnìkan báyìí láti bàyẹ di fún un.
0: Ẹṣẹ́ tẹ́ bá wà dá sí tó 0916 893 1000 àti 0915 3334 8930 tó fi mọ́
4: 0915 3334 8930. Wọ́n kàn ń ṣe tó wù wọ́n ni wọ́n ò jà fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ara wọn náà jà fún òdàbí tíjọ́ mọ́. Ẹ wò ní ìsìn léèyàn bá mú 5,000 dání lọ́yà níbi tílẹ̀ mọ́ sí láàárọ̀ yìí to ba ti wo ko lo to wo ko bo mu yo nje kan lo le je nbe 5000 naira awon wa nja fun e kuwo ti a fun won ni 1 million lo ju wa like le to wa na ni osu kan ka ni 1 million na won to ye kan ja fun la won la ka ye ti so yen se bi na si to nso o ye ki won ja fun omo Nigeria bi gogo nkan je won gogo yi ki won ja pe ki nkan wa le in to ye won ja fun ni yen ki won ja bi pe refinery ti wa mere rin ti wo ba le tun se ma ki won ko mi ka ma refine ko mbi ka ma je epo dangote ni kan la gbe tele tabi je tun se lo npe ko wa ni oki oku yen ka ma ko wa mo tin to ye ka won ojije o ja fun ni yen ti gbo da ba ja fun yen e ri pe gbo nko su wa ko fa ro de wa ko ja bi fun won ni 50000 lo su yo to won na e ri pe ngba kan ta ba wole oloje another 500 naira on to wa jeun ni joko kan ṣùgbọ́n ní ìsìn ìbéèyàn mú 1000 price gani or 2000 kò tún lè yóò ní ìjòkó kan ní olóúnjẹ káwá ká tó wá fẹ́ sí àwọn ẹbí fẹ́ ṣe ọbẹ̀ inú ilé tàbó jẹ nígbèyàn bá ti ń fi 15,000 ṣe bẹ̀ ìjòkó kan nínú ní nàìjíríà ẹgbẹ́ kan ti wọ́ wá ẹgbẹ́ kan ti ṣe wá nítorí ẹ wọ́n jà fún mi wọ́n bá rẹ sọ̀rọ̀ kí wọ́n jà fún yẹn ìyẹn bẹ́ẹ̀ ẹ wá mo ti àwọn aṣòfin wa ṣe ń pé ẹ mọ́ wà tún mu mọ́tò ẹ mọ́ ṣe kan fún ó yẹ kí àwọn tó ṣe òfin yẹn fúnra wọn wípé lẹ́yìn òtún wọn ń gbé sínú mọ́tò wọn yẹn kí wọ́n fi ń gbọ́ mísíkì yẹn káwọn náà yọ rédíò yẹn kúrò ká má ṣe torí wípé ìwàásù inú mọ́tò yẹn kò di dẹ́fà lọ́wọ́ ẹ̀rí pẹ̀lú omi ìdánú mọ́tò rẹ̀ lèdèkìtì ń bẹ́ẹ̀ tí ọmọ ṣe bì bì ní rédíò mélòó wá ní ìwàásù inú mọ́tò àwọn tó yẹ káwọn aṣòfin wá ṣe wọn ò bá wá ṣe àwọn èèyàn orí tẹ́tẹ́ wọn ò sófin yẹn kò sí náà wọn ò sófin yẹn epo wọn ò sófin yẹn tó tó wálẹ̀ kí ni ẹ̀kẹ́ wà fúnra wọn jọ síbẹ̀ yẹn sí ààyè lónìí ìṣúná mẹ́fọ́ tó kún sáà mẹ́rin ọdún mẹ́rin bí ẹ̀mẹ́rin tí wọ́n ti wà
0: bẹ́ẹ̀
4: kò sí ìkàkà tí ẹ̀ ń ṣe fún wa àwọn aráàlú ti ẹ̀ ń sọ ẹ́ pé irú sẹ́nẹ̀tì ẹ̀ka sítáàpù wọn ó jẹ́ pé aṣòfin kékeré yẹn nìkan ni ó wà kí ni ó ń ṣe ká ń kó wá jẹ ni
0: kó o tó yẹ ká ṣe nìyẹn ẹjẹ fẹlẹ mi náà láǹfààní àmì ẹṣẹun 0916893 1000 lójú òpó Facebook ilésànmí oríire ìdòwò wọn kí wa kú ojúmọ ẹ kú iṣẹ ṣé wọn Adéwùmí Kazeem Adékàsí àwọn náà kí wa kú ojúmọ kú iṣẹ àní láti new garage ẹṣẹun ẹjẹ ìmúpè yẹlú ẹ ti wọlé o ẹ kú ojúmọ orúkọ yín àti ibi tẹ ẹ ti ń pè wá ẹ kú ojúmọ mà orúkọ yín àti ibi tẹ ẹ ti ń pè wá
2: àmì.
5: ẹṣẹun ẹ bá wa dá
0: sétò
2: tó kù wọn kápọ̀ ni wọ́n ń gbá mú èké kárísì gbáà ni torí kò sí iye tó wù kíjọba sọ fún wọn lẹ́yìn ètò ajé wa ò bá dúró rí wọ́n sì padà máa béèrè fún tuntun náà ni kí lóde tí wọ́n ṣe fi ìjọba àpapọ̀ pé tí wọ́n bá wa sọ̀rọ̀ ẹkọ́nọ́mì kọ́kọ́ dúró rí náà tí ìyẹn bá dúró rí kódà kan máa gba 50,000 tó bá ń ká àti mú sẹ́mọ̀ kí wọ́n ti ní padà síbi kan padà sí so màá rọ̀ wọ́n ní kẹ́kọ̀ọ́ jọ kí wọ́n yé máa fi ẹ̀tẹ̀ sílẹ̀ pálapàlápà kí wọ́n rọ ìjọba àpapọ̀ ní pé kí wọ́n jọ kán bá wa ṣe orílẹ̀-èdè nàìjíríà ọládẹ́ fún wọn ṣe
0: ọ̀rẹ́ ọ̀dà ẹ ṣeun púpọ̀ adédàmọ́lá okùn lọ́lá lójú òpó Facebook wọn kí wa kó ojúmọ́ náà kóló wọn ní pẹ̀lú gbogbo ohun tí ń lọ lórílẹ̀-èdè nàìjíríà àti ìjọba ti ń lọ lọ́wọ́ yìí wọn ní àwọn rọ gbogbo èèyàn láti dìbò lọ́nà tó tọ́ wọn ní ká dìbò nínú ètò ìdìbò bó ti tọ́ àti bó ti yẹ wọn ní ẹja fìbò wa sọ̀rọ̀ adédàmọ́lá okùn lọ́lá ló sọ bẹ́ẹ̀ ẹ ló ẹ ti wọlé ẹ kú ojúmọ́ o.
6: ẹ káàárọ̀ ma ẹ káàárọ̀ sà.
0: ẹ káàárọ̀ orúkọ yín àti ibi tẹ ẹ ti ń pè wá.
6: olú láti olúyọ̀lẹ̀ ń ra
0: ẹ. ẹ ṣeun.
6: ẹ tẹ bá wa bí ibi iṣẹ ìwádìí bóyá ọmọ ilé ìgbìmọ̀ asòfin kan bóyá wọn sì máa ń gbàdúrà kan bá fẹ́ bẹ̀rẹ̀ ìpéjọpọ̀ wọn kọ̀ọ̀kan ibi tí gbogbo yẹn ò bá ti tó ẹ̀sìn nìkan lágbèrú ní nàìjíríà ibi tí gbogbo yẹn ò bá ti tí wọn ò lè ṣe rere wọn ò lè ṣe ní àkóso dáradára kí ló dé tó jẹ́ pé ọ̀rọ̀ ìwàásù ni wọ́n ń gbógun sí ok ẹ̀sìn ó dìgbà wo pẹ̀lú bí gbogbo ọmọ nàìjíríà ṣe ń pariwo pé ìlú lè ó dìgbà wo láti jókòó láti ṣe àyẹ̀wò lórí láti dín owó tọ́wọ́n ń gbà ní léegun máa ṣòro irú ọpọlọ wọn mi ń fi àkóso wọn àwọn ilé wọn àbíkọ́ lọ ń gbà wá lọ́wọ́ wọn ni o kò yíyan ìkọ̀ tán lọ ń gbé yẹ̀wò ń bẹ̀yẹn kí ni ìrònú wọn wọn ò kí sùn kán ronú ni
0: Oda, eshion kuko, eshion tekwe, wole te bawa da seto, adero nke akore de oladele, awana ansoro lori ro yinto neshe kwe, lwa ajwa yede rutan dale, ansoro, nekwa bi, oshi jekwe ito, wadi oshi ran lowo, ati, eje mwupu ina, kato te, wadju lori, hello, eti wole uruko yin atibite, eti mpe wa?
7: Hello?
0: Eko ojumo, eti wole uruko yin atibite, eti mpe wa?
7: Ako ojumo.
0: Ako ojumo, sa.
7: Hello.
0: Eti wole o ruko yin ati bi te tin pe wa ko ojo mo e sa.
7: Ta ko ojo meta.
0: Ojo kan pelu sa.
7: Baba One Nation.
8: Eh, mo nje yi o.
7: Akuse ilu, Bolare ni lata pete.
8: Eh, wo, akuse ilu mi dun pe mo tun gbo yin laaro ye o.
7: Olorun seun.
8: A ba gbo lo ti
7: gbo wa.
8: Ah.
7: Eyin ti ma sabusi, ah mo gbo suba fa re kon tinugo lori ko se se lana tawon ti tama ko sa fi ranse si Nigeria o se yun dada to temi lorun ah ko ma se dada o bo si ori nu bo si e ku ri niyan e ma be to bo e ku se ni
0: e seun adero nke akore de oladele won soro nipa pe iroyin to ni se pelu idasile ajo ayederu PFIPC won lo ni o se ran lowo ninu ise iwade Josi Shion Lowa Lati Mwi Dagwasuke Bao Jo Lori Le De Nigeria Ati Lati Shegon Ekwa Iwa Idiba De Lori Le De Yi Anwa Te Ewa Juni No Oro Wan Ekwe Anilo Lati Wan Kakanto Je Ekwe Yoda Bi Encho Satona Watafi Mwa De Jagbogon Ti Wan Wan Kaba Yi Dada Papa Tunde Awana Ansoro Ani Wan Le Gogon Ti Wa Asu Shuban, awon ojelu oloselu won yan fanda fanda oda ba ti file de je mu pe kayin ka to mo seri le ile ti wole oko ojumo o
7: sori akoko e pe o
0: eseun
7: e ku ito
8: yes sir
7: okay madam o e gbe wa ni
8: e gbe wo mi brother ido ese
7: seri ti baba wa Tinubu ba fe gba ade ati oriyin keju ti baba wu lowo ati LQ Abiola lo emi ko da ipo pada si 200 naira per liter oni dibo oni kologo ipo ko to wo
8: logo logo
7: wa papa e ba tesu aje
0: eseun lojo po Facebook wa dami lola akiade o na soro woni pe ki egbe osise NLC ki won fi gbogbo agbara won pamo oni kan lo lakoko dibo ki won fi dibo ile tan fi be olagbara ani lo lakoko dibo oni tori ko si ya afikun owo osu ti o le je ki igbe aye awon osise dara be koro aje duro dede mo ti fi le denu ewo aba won nisan eja mo fi le se lo eja mo se rile e ba dagbere lodo yin be
8: so oni e seun olobe seun wo awa na aku abinu se pupo ojo ni tiyin gbogbo en te dasito ati eyin te gbo wa te fe dasito na atayin te wa lori Facebook na adupe o amo lore o to oruko temi ni ambassador wale egbe wumi baba One Nation
0: eseun ambassador to eyin lolufe wa ko je bi ta ti ma senun dede sibi lori eto agbeyewo royin agbon magbe fun ti ooro tuni fun eyin to je pe eyin lolufe wa na ni fe pe wole fero yin gba yin loka be dikeji sowo lanfani ati wole pe sori gbagede oro yo te waju lori gbagede oro e le so nte ba fe ba wa so oruko temi o yi pada o oye olorun adegoke loruko ti mo nje agbeyewo royin agbon magbe leto te sese gbo ton yin ni kan ni kanga agbon magbe wells radio 89.3 fm ni opopona alaafin avenue oduyole estate nile ibadan magbe ko nbe o ẹ mọ̀ gbọ́ wà ń ṣó ẹ̀kú ìkalẹ̀.

ya yo vengo.

Wọ́n pẹ́ bí ojúmọ́ bá ti mọ́ ọ̀yẹ́ àlà pẹ̀rẹ̀gẹ̀dẹ̀, ọ̀yẹ́ ire, owó, ọmọ, àláfíà tó ta ẹ̀kú ti ṣe bálẹ̀ tọrọ̀, òun ló làkó wá lówùúrọ̀ tòní. Ẹ̀kú ojúmọ́, ẹ̀kú ojúmọ́, ẹ̀kú ojúmọ́ mọ́ ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì ń fẹ́ dé láàárọ̀ tòní. Ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ 89.

0: Ọjà rántí ọ̀rọ̀ olóòlù pé ààfin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ti kéde wípé kí kálukú fi ọwọ́ síbi tí ọwọ́ gbé pàápàá jùlọ ẹ̀yin obìnrin wa, ẹ̀yin màmá wa, ẹ̀yin ìyá wa, ẹ̀yin ọ̀dọ́mọdébìnrin, ẹ̀yin ọ̀dọ́ obìnrin, ẹ̀yin jẹ́nzí obìnrin. Báyìí là ń ṣe ńlẹ̀ wa, ìwọ Bùnmí ni o. Bíbélì náà wípé ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fi ọgbọ́n ṣe é. Ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fi ọgbọ́n ṣe é. Ó sì ní a fi ti kẹsàrì náà fún kẹsàrì àbí bẹ́ẹ̀ kọ́. Wọ́n wá ní báyìí ni ẹ̀jẹ̀ á yà sọ́tọ̀ pítọ̀ bí àwọn ti ń ṣe tí wọ́n nu. Ẹ mọ̀ wò pé kìnìkan àṣẹ ní rìn ẹ̀tọ́ wa ní yẹ ká rìn. Ọlọ́run ni jẹ́ àfi kéèyàn wá ṣe tán kọ́ wá dà pọ̀n. Wọ́n ní má ṣe lóògùn mọ́mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ẹni bá ṣe tójú rẹ̀ bá rí. Ṣùgbọ́n ẹ̀dákùn ẹ má jẹ́ àṣe. Wọ́n ti kì wá ń lọ, wọ́n ti ṣàlàyé, wọ́n ti ṣe. Bí kálukú bá sì ń ṣe tiẹ̀ bí oníkiri yóò ṣe tí wọ́n pin ìdíran lọ́wọ́. Bí mùsùlùmí bá ń ṣe tí wọ́n ìdíran lọ́wọ́ kí wá ní tẹ́nìkan ó máa di ẹnìkan lọ́wọ́. Àsìkò ni kò lọ títí láàrin ọ̀sẹ̀ kan sí mélòó kan sí gbogbo tá à ń wí yọ̀tàn ńlẹ̀. Ẹ̀dákùn torí ọlọ́run. Ambassador Sani kò sí nǹkan bẹ́ẹ̀ délé àbúrò ni ẹ̀ka ọmọ Nàìjíríà.
1: Sórí ọ̀rọ̀ rẹ̀.
0: No tẹ́bá ti ní òsínlẹ̀ kí àwọn ọmọ Nàìjíríà.
1: Gbọ́ná ṣé wọ́n sọ fún ọ pé.
0: Pẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ dé. Ṣé ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ dé.
1: Àṣẹ.
0: Ó ti tán tí mo fẹ́ fàyọ̀.
1: Mo gbọ́ irọ́ èmi tí wọ́n sọ fún ọ ni pé.
0: Kò sí nǹkan ẹ fẹ́
1: sọ. Nígbà tó ní mo kọ́ lọ sọ́dọ̀ Awelegun.
0: Evidence ò sí. Mo béèrè mo ní kó mọ̀ jẹ́ pé. So tí o bá.
1: Ṣé o mọ̀ pé wọn ìran mi èso léegun.
0: Ok.
1: Àìsí ìṣòro.
0: Mo ti fà tí mo fẹ́ fàyọ̀
1: tẹ. Nígbà
0: wá lọ sí ṣọ́ọ̀ṣì lẹ kó lọ.
1: Ṣé o wá sọ́dọ̀ mi?
0: Ìdí mo bèrè
1: kọ́ lẹ́yìn tó. Nígbà tó o wá sọ́dọ̀ mi kó tẹ àwọn tí wọ́n wá.
0: Ṣé gbogbo wa iná láwà sí gbogbo wa iná láwà sọ fi sí ọ̀dọ̀ yín.
1: Ẹ wo ṣe wá ìwọ ìgbà ṣé tí mo bá ń ṣe nǹkan ṣé èmi ò lè wá.
0: O ti tán mo ti fa kò sí wàhálà.
1: Ọ̀dà tí a bá ti parí ètò wá bá yá mọ lọlé.
0: Ilé látúnṣe lọ.
1: Mo dáná fún ọ.
0: Kò sí wàhálà. Ewu la bùrọ̀sẹ̀ lọlé ìkan rẹ̀ lọ́wọ́ ọ̀tún wa ń bì.
1: Ewu lọ́wọ́ àlọ́wọ́ ọ̀tún yìí.
0: Alámúlétì wa ni. Onígbọ̀wọ́ wa ni nìkan nìyí. Honeydew. Wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wa ń bì. Kò sí.
1: Ó ti dà kò sí wàhálà kò bá ti ṣe tán. Ọjà mọ́ lọ bẹ̀.
0: Ó ti tán ìyẹn ló kéré jù. Ẹ káwọn ọmọ Nàìjíríà ń gbàna. Ẹ ti sọ̀rọ̀ ó ti ní ọjọ́ ẹ mọ́tò jáfà. Ẹ kí àwọn ọmọ Nàìjíríà. Ẹ kí àwọn ọmọ Nàìjíríà ni mo sọ.
1: Nígbà jẹ́ pé ọ̀rọ̀ bí oúnjẹ ní sí ọ́.
0: Àní ẹ kí àwọn ọmọ Nàìjíríà.
1: Ìdàkóbúrú. Ẹ wo ẹyin ọmọ gbogbo ọmọ Nàìjíríà mo kí yín ọjà rẹ̀ Dàmọ́lá ló kó sí mi nímú. Nígbà wa ti ṣe ọjọ́ òbí tó ti ṣe díẹ̀ tó bá ní àmú nǹkan wá lónìí o. Àti ṣe irú eléyìí sí. Ẹ má bínú ọjà yìí. Orúkọ tèmi ni Ambassador wà ní ẹgbẹ́ Wumi Baba One Nation. Ǹjẹ́ ti gbáradì báyìí fún ètò tòní? Mo mọ̀ pé ti gbáradì látàárọ̀ lẹ ti bá wà pẹ̀lú wa. A sì mọ̀ wípé títẹ̀síwájú wa ìtẹ̀síwájú fún ìtànrere Nàìjíríà ni àtẹ̀mí àtẹ̀yìn àjọ ń kọ ìtàn ni. Gbogbo àwa tí a wà ní ìkànnì yìí West Radio 89.3 FM bẹ̀rẹ̀ látòrí mọ̀mọ́ wa Lillian Badimosi. Ẹ rí pé mọ̀mọ́ dáadáa ni wọ́n tó fi kan aṣáájú wa tó wà níbí Emmanuel Ojo. Adúpẹ́ pé nǹkan yìí ó ń tẹ̀síwájú lágbára lọ́wọ́ Ọlọ́run. A ó mọ tẹ̀síwájú fún rere o. Àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n dáńtọ́. Ayànnàná wọ́n dáńtọ́. Gbogbo yín pátápátá ni mo kí o. Àwọn ọmọ wa náà ti ń kọ́sẹ́ àwọn náà rí nǹkan kan kọ́ tàbí èkejì nínú ìrìn àjò náà. Àwọn engineer wa kódà wọn ò gbẹ́yìn. To adúpẹ́ tí ẹ faramọ́ ìkànnì yìí 89.3 FM West Radio. Ẹ máa bá wa ká lọ gbàgede ọ̀rọ̀ láwà. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú àmọ̀ràn bí ọ̀rọ̀ bí àmọ̀ràn ni mo fẹ́ mú wá síwájú wa. Ẹ rí wípé èèyàn máa ń kọ́ ìṣeun rere. Ọ̀nà méjì nìyàn fi ń kọ́ nǹkan: ìṣeun rere àti ìwà ibi. bi n ba fe gbe tona ibi si egbe kan ma ni awon ti ba nwu wa ibi nje mo pe won ma rin lona ibi ni leri won ki won rin ni ona to to ibi ti won ba ma wa ago ibi ti won ba ma wa lowo lowo tan soro yi o leri won ni ri wi pe awon ile ni nkan rere lati produce fun mole bi won tabi fun idile won tabi fun ara won papa tabi fun awon omo won o si leri wi pe ki won ko itan to dara sile bi e ba ri won ni awujo bi ti won wa eni to ba ni laakai to loye to gbe awon tan wa tan rin ni ona ire ton ton gbe wa ti segbe ara won o ri pe won da won yato gede ngbe boya oro olorun ti won e gbo wa ni o boya e wi wi pe ibi ta won fe wa ila won fe wa ibi ti o to lawujo kon ka ma ba omo ila keji nibi to je pe ibi ti ko fogun fun fun olorun ibi ti inu olorun o le dun si ile ba won ti won mo se n to wu won ni be be pe won pe ko won lo si jo olorun pe lo gba kan lo gbo wa si tabi wa su iro ni o awon ke won ni lo be e mo gbo nkan o eyan tin se daada to wo sosun ti o n lo si ile ijosin boya n lo si church tabi o n lo si masalasi tabi ti san gbo wa si tabi wa su ti nkan yen sin sise lara re e da mo o olorun e da mo e wa gbe won fegbe kegbe pelu eni to n sise ibi e gbe won kegbe kegbe isoro won ise si won iwa si won irin si won o yato sira won abalajo ti an fi toloyinbo fi so pe word and opposite oro oro ati idakeji re be gan loro ri o e mo pe ngba ta lo lewe jọun won ni eni kikuru eni to ga eni to sanra eni ti o sanra bam bam bam bam ba lo ba se n sonu won ni eni to sanra opelenge ehn iyun ni pe oro ati idakeji be gan loro awon to n se rere awon to n sise ibi ton se wa iris ni si ni se ni lojo nje e mo pe lomi o kawe sa sugbon te ba ri e ro po ti ka gbogbo we tan ni nje e mo pe elomi kawe sugbon te ba ri ni se iwo isi kawe ti won to ma bere lowo re nitori pe bo se ri ni ninu iwo so e o ri ninu wa re ninu soro si e o ri ninu wa re to ye pe baba ni ko so yoruba to yanranti e ni le so oni le so baba ni ko si se ebo pelu iwe to ka ni o yo ma so jagajaga ni ki wa lanfani orogo ta pa ti o lawe in ta je to koru nje mo mo pe mo e je nso kini kan omobinrin kan ma wa tomobinrin ohun to ba mura tan e ro wi pe gbogbo iwe ile aye ilo aka mo wa be lowo e lojo kan lagbaja oro na lo kan ro o sadede bi o oni mo mo like bo se smart yi to se nse daada o duro daada pupo nigba ti oro sa nko oro lo ba ni be ti se wo ohun yi o ohun o kawe bulu o kawe o niyan ko se n to le mo afi bo ba so fun onitohun pe o kawe atoro enu re ni o ati duro re ni o ataso ti o wo ni o mo wa ni kilode to bi o lohun ko se won ni ohun ko se awon to kawe ohun rin bi awon to kawe ohun soro bi awon to kawe nje mo pe ogbon ti eyan ngbon yen ti won ba ni ogbon ologbon ki je ka pagba nwere ara re na ni o elomi o gbede mi sugbon yo e kan ri pe oro enu re tin so o bi eni pe o gbo gbogbo ede tan ni awoko se ohun rere o duro laye oto awokosi ohun buruku le mo ra won ti won mo sada ti won mo yinban ti won mo pa yan ti won mo gbe yan ti won mo fi yan seso ti won mo fi yan awon iwa ti o da lawujo eyi ti oju olorun koro si pupo pupo ju oni won se won si a ti wa gbagbe ni o pe ojo kan nbo ti awon o sun ta won o si ni jimo won gbagbe ni won gbagbe ni won ba si ran won be ba si ran won leti won ni aye ila akoko se ka to sorun ba won ba ti eku gan ma ba ju awon sina bayi awon o koja na iro lo pa o inu na gedegbe lo njura re si lati ile aye lo sorun bibi aye to sun ko ko iwo na ti eko se eniyan rere ko bi a se nsun ma awon eyan to dara lawujo eh ko wo so to dara wa to dara jonje to dara mo jeje ku je to lo pa omo lu abi re run awo kosi ohun rere po lo janti rere e ja mo gbo awo kosi ohun rere fun ra wa eyan odo eh ba ba lawo kosi ohun rere na o ki se pe ko mo fa wa so ti o fi gbogbo ara le o bi se eyan le mi bo so o nitori pe o kawe abi tori pe mo ma wo mo ma woran gba mi to ra won mi ti o si ra le eh oje mo tan ra re je ki mo se yen e mo se pe awo kosi rere awo kosi ohun to da o le wa so bi le wa ti o duro dada bo si jase alakowe lo fe wo ah ko sa ti duro dada ani ewo awon mi ka se ka se awo ko se dada won o lo serun won to ye pe won ni won pe ni dread dada o san gan won ba di awon kan nu awon kan wa gbe sokoto si bebe ready emi o mo ti e mo bi en se rin to ye pe ti en ba rin bayi sokoto o mo jabo ni di won God forbid awon kan ti o ba da eja party eja party eja mo ohun rere eja mu se eje ki won ori wa gege bi omo luabi lawujo eyan odo se ngbo e wo mo mo pe ngbo yo dara fun yin o iwo ti o ba to ba si mo pe ipo to wa loni gbogbo nta ka sile yi ki se nti oduro dada nbe oya ko gbianju ko tun ara re se ki won na o le bagba mu ko le duro dada lawujo kan le ma fi nkan rere lo ko je bo ti je olohun ani fe re o to ba ti le yi pada sugbon ayi pada to idajo olorun o ma duro de tori ide yi eja tesiwaju fun rere ambassador wale egbe wu mi baba one nation le kan si
0: one nation one destiny e kwa totonu wa rere le so eyan
1: beni
0: eja ka to bo nu ise ni gegede fe mo ro be de beni oro mo ti so lo moro lekan sugbo fun afani awon ti won boya won gbo tele abi won ti e mo a le so pe bobo wa la hun bobo o le la mo nkan mo kankan na lekan soso lori odun egun tun lo lowo ati de asiko ti ololu man jade o si ti bere lati ana ana ojo aje ojo Monday eni ojo isegun Tuesday yo jade bakan na lola ti ede gbogbo se pin ni ojo bo Thursday ti se otun la o de je igun ti awon obirin abi beko ti won gbodo foju kan koda afin olubadan sile ibadan kabiyesi won ti kede ikilo kenikeni o ma se ya ni photo tabi ka fọran re sile kawon obirin o si yago fun okunrin le ri awon le jo ma ko wa bo sugbon obirin bayi la se le wa ewo bomi ni lana ni won pe egun ohun ni won pe yo lo si afin olubadan tile ibadan ibi ti o kokọ lọnu lana to ti lo gege bi akole atejade iroyin ni oke aremo nibi ti o ti se adua fun ori ade na awon omo ile awon omo igbimo olubadan council omo ilu ati awon olugbe to fi mo ki oro alafia ati itewaju le lanfani ati de ba ile ibadan ati agbegbe re bakan na won tun so awon bi ti o de lana bo laye ni ti sojo isegun Tuesday gege bi won tun se so lati odo mogaji ile aje ode aje ololu compound oloyi Kazim Omotosho Abija o pe egun ohun loni ojo isegun July 28 yo se abewo si odo gomina Seyi Makinde ni secretariat ni Ibadan government house Agodi ko to ri pe yo a ma te waju lo si awon agbegbe mi bi Alewo Yemetu Ọjà Oje Isale Afa Oke Aremo abi Aremo Oke Aremo ni aha popo ye moja bode molete isale jebu elekuro ko bomo je ati ona miyan awon bi ti yo lanfani ati de loni ojo isegun na ta ba si wo gbogbo bi ta da ko yi o je opo bi ti awon obirin ma sodo si se molete la fe so se bode la fe so se koda office gomina gan awon obirin wa nbe abi ti mo so oye gbogbo oye mo ja ati be be lo sugbon a wi fun ni ka to dani won le agbalagba pe ni agba ijakadi so awon obirin wa la kan fe ro papa julo awon Gen Z
1: omo kekeke ti oda kan
0: ti awon pe again what is it wetin you dey tell me
1: say
0: make I know see abi bring my phone make I do video recording jare me ase am edakun abeyin ni asako so as ere ba menu ba leyin to ba de ola July 29 egun yo today oja gbo ase alafara ni abi alafara alafara olubadan itabale ogbori efan labo ati ko bomo je awon bi ti o de ni ola July 29 o niyan to ba de the Thursday ti ojo to kain July 30 yo se abewo si ile apirin agugu iyana idiroko awotunde jegede ita merin gangan si ati baba nla awon bi ti yo de ni otun lanu so eja kan menu ba awon kan mo wo pe se ko ye kan ti se advance ni kobirin na le mo ri so that everybody a le sugbon bayi la se nle wa ewo bomi ni eja mo lati be kakan fi gba awon obirin ati awon toro ko ni oju
1: to o se won Adedamola nti o da le werehun akoko na lati dupe lowo awon idile ilegun lori odun igun odun yi ti o mu lobolobo lowo ti se pe won pa awon eniyan ti se pe won sa awon ara eyan lada ti se pe won gun awon eyan go aha o fi han wi pe won ofin ti onikaluku won tan fun awon lati leyin won gbogbo won ni won tele nitori pe baro kan ba fi le daran wa ni orun elese me san niyan dale lori agbo won se npe so won daran yi won si se nkan kan to je mo pe wa lati damu o fe da be ni pe ni gun egun e nigba won da ti egun ti o njo kiri ti mama njaja mama njade ni kokan ejeji lati igba wase egba lasan lawon egun ma mu lowo debi wi pe tan ba mu egba lowo egba yen won yi je ki oju pe won fi nara won lo tan ba nara won yi funra won yi san ada koda tan ba mo egba lowo awon yen mo sa kaki won sa ku leyin won ni egun gan na e ti ri si koboko leyin koboko lasan ko mu lowo ama so pe o le se bi baba re kinikan ka won ilu o mo lulu tele leyin won moju ba yen lo sugbon gba o de awon sa kan a ri pe awon kan awon ajoji kan godogbo won ko jubo de bi wi pe won ma bi pe kan ma da lowo kan ma ke lowo kan mu gbogbo e lowo so kan to ma sara won lada kan ma sara won ni kan ma dura won kan ma gunra won kan ma fora won ni go yin o sele ni eyi odun ta ti awon igun se leni
0: leni
1: tan se lasiko yi
0: europe o sele
1: ko sele ko sele asi dupe lowo olorun pe ko sele bo ba ti e fe sele tori pe igba kan wa to je pe won ma n pariwo e sita pe kinikan a ri ijasare n gboro bi pe kan fogo kaakiri bi pe kan ma ja nitori pe nkan ti o ni di kan so iyan o sele ni inu odun yi o fi hàn pe won se ni ona to gba o lo loro woro ta ba pada si ori ololu aye o ololu lati igba wase lati mo wi pe olólu gbọdọ fojú kan obin
0: tọlọ gbọdọ fojú kan obin ni abobinrin gbọdọ
1: obin ni o gbọdọ fojú kan o na o gbọdọ fojú kan obin obin o si gbọdọ fojú kan so olólu ti esi ri ki se pe o sa dede wa be ni akoko igba na oro lo bi oro nkan kan lo bi jade nigba na ti o fi dabi eni pe
0: ki
1: foju kun obinrin ninu itan ti a ba nle so idi ni to fi dabi eni pe emi je alakowe iwo je ara oko ni ara abule kan ni ilu kan lo ti wa ni won yi se be nlu ti wa rara o ilu Ibadan nigba to lolu ba ti jade gbogbo gbogbo awon ara ilu to jo birin ni won ma nsara fun ati ati edun wa dupe ni pe aye igba kan obi o yoju lasan gan loju ferese bayi yo gbe ku ni nigba na to je pe in ti an gbe wo ngba na mo ko se wo akoko igan be mo lati pe ni akoko igba kan wa to ti je pe ololu gan ti mo pe obirin wa ntosi ngbo ba ti so wi pe ogborun ogborun ogborun o fi han pe o ti mo wi pe awon obirin wa nbi kan e ri ti o kokko ja lo si waju ti o ja lo so si ti o ja lo saarin ti o sa lo gorogoro si aarin ibi ti o ba tin kefin pe o dabi eni pe obin kan wa nibe so ara yen kini boye ku yen ni mo so fun won ni bi nkan kan ni o kan sa dede run jade ni ko se en to mo sugbon won mo nigba mi ni lo fi dabe ni pe gbogbo obirin to ba wa ni agbegbe igba na ni akoko won gbodo sa wonu ile kan kan ti lekun mo ri igba o ba de lo won o to jade sugbon ko to di pe ololu gan ti e wa de bi to birin wa gan awon sign kan ti e ti mo nwa tele awon omo leyin won o ti pariwo lo olu olu ololu nbo o ololu nbo o kini kan won o ti ma pariwo lo won o ti pariwo lo pe ololu o nbo so gbogbo awon ti an ba je ti an pata ti an mu oja won ti an pa ti an gbe sita ni akoko bi ti o fe lo ati adugbo to fe de gbogbo won o ti ma sare pale mo lodi en ti o te ti lekun fun tojo na pe to en to nta loni o ti to ge won wa le fori sa ko won fori ko nkan ti o da so ti ye nisin in lo fi dabi eni wi pe ofin wa asha wa ofin wa so in lo fi dabi eni wi pe ninu ofin yen ofin ti asha de asha ibalaye ni to ye pe ru awa na ba abalaye ni ki se pe kini igba mo te wa nkekere gan awon obi mi bi mo se jokunrin won ife kin lo wo lolumaria lawon ya ara adugbo awon agbu agbele wa nile arusa mo pariwo pe fi ile se bokun ni ki lo de to fe ti lekun momo le ni to ibi ti awon obi temi iyen momo mi to lojode se pa ki konju ni baba ti wa but sugbon momo won ti e fe ki awa ta jokunrin ta jo mo gan ka jade sasiku bana so kini mo ngbiyanju ngba yen ni pe ejo ofin le Ibadan ni fun ololu ododun ni won si mo nse bu si je niyan ko ma je pe awa ta aja lakowe a mo
0: teju le mo le
1: a mo teju le
0: olohun ni ja teju le mo le ni kan wa mi ba hello hello
1: e ti wole hello
0: ara e je bo si enu ise gan nisan lebe ti an lo laaro toni mo lo si ori oro eto abo nile Nigeria lana nigba ta wa lori eto amenuba oro eto abo orilede Nigeria ati awon kan ti o jo bi eni pe o nse akoba fun eto abo ile yi hello
2: hello
0: e ka roma
2: Hello.
1: Hello, I'm going, man. I'm going, you.
0: Hello.
1: Hello, Eti Wale. One, no, no, no, one, baby.
0: I'm sorry, but I want to share a couple of ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà. Àwa mẹ́nuba ohun tó ní ṣe pẹ̀lú àwa mẹ́nuba nǹkan tí ń ṣe ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ elétò ààbò orílẹ̀-èdè Nàìjíríà. Ó yà àbò orí nǹkan ni.
1: Ee gbájúmọ̀ nǹkan tí ń ṣe ọ́.
0: Ṣé wọ́n rí tí mo rí? Orí àbí?
1: Ọ̀sá láìsí ìbẹ̀ ń bí ọlọ́kùnrùn.
0: Kí ni mo ń gbàgbọ́?
1: Ìgbà rẹ̀ dà sàn sí.
0: Ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ elétò ààbò orílẹ̀-èdè Nàìjíríà. A rí gẹ́gẹ́ bí ohun tó kún ìṣòro ètò ààbò tá a ní lórílẹ̀-èdè Nàìjíríà. Ó wà lára tó kún bá a ṣe ń wo. Sálárì táwọn sójà gbà tó fi mọ́ ọlọ́pàá gan civil defense. Kí o kọ àwọn tó kù Nigeria Navy, Nigeria Air Force, àwọn tí wọ́n sọ ojú pópó náà aero safety. Mi mọ ti sálárì àwọn custom náà bámbá náà. Mo mú ṣọ̀bì tó pẹ́pẹ́ àwọn náà ń gba sálárì tó ṣe dáadáa. Wọ́n ní mọ̀ gba bọ̀dé fún wa. Èyí tí mo sọ
1: yìí,
0: tí wọ́n bá ń gba owó tó nítumọ̀, wọn ní gbàbọ̀dé fún wa. Pé èló ló fẹ́ fún mi tí ó jọ mí lójú. Èló ni ìwọ̀ ń kó bọ̀. Yes, wọ́n lè kówó yẹn wá kì í ṣí lẹ́ẹ̀kan náà pé 20 million rè tó bá lè ṣe lè kó mọ́ gba 20 million lóṣù. But tó bá ń gba owó gidi yàn pé so torí owó oṣù mi ọdún kan àbọ̀ ọdún méjì ló ṣe rò pé mo máa ná o. Mo mọ̀ pé tí èèyàn bá gba owó tó nítumọ̀, ó máa á lè wà faithful, á jẹ́ olóòótọ́ àti olódodo sí ẹ̀jẹ̀ tó bá jẹ́. Ó dàbí ẹni tó ń ṣiṣẹ́ ń lè iṣẹ́ kan náà ni. Tó wá ò pé á, mo dẹ̀ láwọn akẹgbẹ́ mi tí wọ́n ń gba owó ribiribi, tí wọ́n ń gba owó òbítíbitì. Ṣùgbọ́n tó ń bá wa wo ohun tó ń gbà mí tó wà sọ pé ibẹ̀ náà ni ó ti máa fi àwọn dúkìá iléeṣẹ́ yóò ti máa fi ṣètò ibi tí ó ti wáṣẹ́ mí sí bòmí. Bẹ́ẹ̀ gẹ́ lọ́rọ̀ àwọn elétò ààbò. Lánàá lẹnìkan sọ̀rọ̀ ó dàbí spokesperson, former spokesperson Dẹ́rabà fún iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ yìí. Òun ló sọ̀rọ̀ wípé owó sálárì àwọn sójà yẹ kó ti bẹnu sókè pé ó kéré jù sójà tó gbà tó kéré jù lẹ́ẹ̀kan mọ̀ gba 250,000 naira gẹ́gẹ́ bí minimum wage. Ní bí ọ̀sẹ̀ bí mélòó kan bóyá last month or there be month dẹ̀ ni minister of defense wa kí wọ́n ti ń jẹ́ Musa, General Christopher Musa, ni a pe na awọn Ààrẹ Tinubu ti increase the salary awọn kini si 100,000 naira minimum wage wọn 100,000 naira. Ta de wo sunsun titi ta wo titi pe 100,000 naira kilo ka. Báwo lẹ ṣe fẹ́ kí irú ẹni tó ń gba 100,000 ti ń bẹnu òtútù tí ò sí lé gbígbé tí ò sí mọ́tò tí ó sí kò aṣọ gan ó hàn pa àwọn gan ní ìraṣọ fúnra wọn àti gbọ́ dáadáa tí wọ́n pè owó àwọn làwọn fi ń raṣọ owó wọn ni a fi ń raṣọ how much more bàtà wọn ló wọ àwọn làwọn fi ra àti a rí fídíò ọmọkùnrin kan tó jáde sọ̀rọ̀ ńjọ́ kìíní àná kí ni mélòó làwọn ń gbà. Inú ẹ̀ náà làwọn ó ti raṣọ ra bàtà ra vesti ra bulletproof ra kinní kan ra. Kódà àwọn fẹ̀lé ní kí wọ́n máa ra ìbọn fúnra wọn kí wọ́n máa ra ọta fúnra wọn. Ohun wá fẹ́ ká wò láàárọ̀ yìí. Now láyé ìròyìn àárọ̀ yìí kan náà rèé tí defense minister náà tún jáde again sọ̀rọ̀ minister of defense General Christopher Musa retired. Ló sọ̀rọ̀ pé Ààrẹ Bọ́lá Tinubu ni yóò tún kéde láìpẹ́ jọjọ new salary increase for our personnel armed forces. Gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ ìjọba àpapọ̀ láti ìmprúvù ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ elétò ààbò yìí. Musa tó sọ̀rọ̀ náà níbi ètò kan fáwọn widows àti aya àwọn service personnel nílùú Abuja ṣàlàyé pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló wà committed láti ensure pé military personnel ni wọ́n wà adequately rewarded fún àwọn iṣẹ́ tí wọ́n ṣe tó ní ṣe pẹ̀lú ìyọ̀ǹda ara wọn. Nípa dídáàbòbò orílẹ̀-èdè Nàìjíríà, onígbà tó ń wà gẹ́gẹ́ bí chief of staff, ó ní ẹ máa gbọ́, òun sọ ní bí ọ̀sẹ̀ bí mélòó kan sẹ́yìn pé sójà ní ìsìn wọ́n ti ń gba 100,000 naira. Ó ní tó sì jẹ́ pé ọ̀rọ̀ yẹn fa oríṣiríṣi ọ̀rọ̀ lọ́kàn àwọn èèyàn. Yes, àwa náà sọ̀rọ̀. Onígbà tó ń jẹ́ chief of defense staff, sójà sì ń gba 49,000. Yẹn about 2 years ago, ó lóun sì push fún increase sí 100,000, wọ́n sì ṣe. Ó ní ìsìn àwọn tó ti wá ń make effort láti increase sí èlò báyìí lámọ̀ tí wọ́n increase ẹ̀ sí. Láwọn tí múvù ìgbésẹ̀ láti rí pé wọ́n ṣe àfikún sí owó ọ̀hún, ó nítorí pé ó mọ̀ pé president ta ní bàbá tí máa ń tẹ́tí gbọ́rọ̀ ni tí ó sì lóye ìfara ẹni jìn táwọn ọmọ ológun náà ń ṣe tó sì wà ní ìfarajìn láti rí wípé gbogbo ìfarajìn wọn yẹn iṣẹ́ akin tí wọ́n ń ṣe yìí àwọn rí pé àwọn náà san ẹ̀ padà fún wọn nípa fífún wọn ní owó tó kún mọ́. Olóhùn nígboyàwó pé láìpẹ́ láì jìnà ààrẹ ò kéde new salary increase fáwọn boys wa, for our men rather. Mo wá wo salary increase ọ̀hún 100,000 tí a ń gbà lọ́wọ́ báyìí. 100,000 tí a ń gbà lọ́wọ́ báyìí. Kí lọ ká? Kí lèèyàn lè mú jáde? Gbó nìkan tó wà nínú igbó, ẹni tó wà nínú igbó, ẹni tí ò sí nínú igbó gan tó ń bẹ láàrin ìlú, ẹja ti ẹ̀mú, ẹja fún àwọn tó wà nínú igbó lẹ́nà. Kí lọ 100,000 ká? Ábèrè tàṣẹ tó wà nínú igbó. Ṣé gbogbo ni oníyàwó ilé tí wọ́n sì jẹ́ síngù tí wọ́n tí máa rí? Èyí tó jẹ́ síngù nínú wọn tí ò tí máa rí, ó lẹ́gbọ̀n, ó lábúrò, ó ní ìyá, ó ní bàbá, bí gbogbo wọn ò bá tiẹ̀ ní wọ́n sàlẹ̀ nìkan tó jẹ́ close relative tí wọ́n ṣe kí ni o, tí wọ́n máa fọwọ́ sí pé ẹ mọ̀ pé ìrọ̀wọ́ mi o, àti gba sálárì o, mo ní kébì náà fi lè ránṣẹ́ kẹ́ fi ṣe ẹ fi sọ̀rọ̀ àjìjà ni o. Àbí tí mo sọ yé. Mo wá ní ká wò ó, mi fẹ́ sọ pé ká gbé sẹ́gbẹ̀ẹ́ àwọn orílẹ̀-èdè kan. Because tá a bá compare welfare package Nigerian soldiers àti àwọn orílẹ̀-èdè kan, àfi ká kégbàjarì. Tá a lásì kégbàjarì sí, tá a ló lè gbà wá, Ọlọ́run náà láfẹ̀ ké sí. Ọlọ́run ò sì ní, ṣé kí n sọ pé Ọlọ́run ò ní dáhùn ni? Kí n fẹ́ sọ pé Ọlọ́run ò ní dáhùn, ṣùgbọ́n kì í ṣe téèyàn sì tún ké pe Ọlọ́run sí, ambassador. Ẹ̀jẹ̀ ìtàrí ẹ̀ sí yíyan
1: kí ìdákẹ́ náà. Tó dúpẹ́. Èmi máa ń sọ kinní kan wípé àwọn kankan wà tá a bá máa sọ ní gbọmọgbọmọ tá a rán fa àdìtí fún ìjọba. Ìjọba lè mọ́ ṣàṣeyọrí o. Ṣùgbọ́n ó tún wá dìpẹ́ lórí pé bàbá ti ẹ̀ rán bẹ́ẹ̀ ní rán fa àdìtí. Ẹ rí pé mi bá ti kúrò níbí ní ìṣẹ́ lómi ò tún bọ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá ti kó mi olè ní òtítọ́. Ó lè jẹ́ pé eléyìí tá à ń sọ yìí. Ní fínrínfín tí rẹ̀ wọ́n ti sọ tàbí pé wọ́n tún sọ padà sọ tàbí pé ó tún lè rìpítà rẹ̀ gan lọ́la nínú ìròyìn àgbéyẹ̀wò. So tí àbá máa ran ní gbọmọgbọmọ tá à ń ran fa àdìtí àwọn èèyàn ò ní gbọ́. Ẹlòmíì lè gbọ́ láàárọ̀ kó jẹ́ pé àárọ̀ ni mo ń sábà gbọ́ gbogbo nǹkan tó bá fẹ́ gbọ́. Àwọn tí wọ́n tún sọ nírọ̀lẹ́ àwọn náà tún ti dúró níṣẹ́ pẹ́pẹ́ bí nǹkan ṣe ń lọ rèé lórílẹ̀-èdè Nàìjíríà tí wọn ò jẹ́ kí nǹkan ó bàjẹ́. Ìdí nìyí tó fi dàbẹ́ ni pé bá a bá ń sọ ẹja máa tuntun sọ kò sí nǹkan tó burú jù ń bẹ̀. Nípa repetition yẹn ìjọba lè gbọ́ àjọ ń tún Nàìjíríà ṣe ni Ọlọ́run á dẹ̀ jẹ́ kó dáa. Ṣé rí tá a bá fẹ́ sọ ọ̀rọ̀ káfa kò mú òkun ọ̀rọ̀ yọ ogun ò dàbí iyán ko da bi eko awon ti won ba ran lo si waju pe kin won lo da bobo omo orilede Nigeria papa ni bi ti won ba tin yonu ta won agbesun mo mi ba tin yonu ton gbe bon ton pa awon eyan ton se gbogbo e awon na de re e o ri wi pe awon soja wa won fi emi won lele fun wa ni tori pe ngba ti won fe gba ise yi won ti se papo pe ti kutiye ni la won gba ise so iyen lo wa mu won pe to idi ise ni la ti mo ni lole to ba je pe ise kan yi ta won se yi ini o mu won je ni yo ma won je eyan laye eja mo se in lo fi dabi eni wi pe owo ti an fun won o ti kere ju tori pe e ma je ka gbagbe pe gbo opo gba ni won mo fi awon iyawo atawon omo won sile nile igba mi won le fi omo won sile fun bi odun e mo ye odun gan gba mi ka to wa so poshu se arin to wa ni war front ni yo wa mo wa yo mo wale le mo ki ri be emi ti mo nsoro yi ah mo ni experience e die die mo ri daada mo si mo daada pe bi
0: e mo se pe soja ni baba to be yen
1: be ni won de
0: ja won retire
1: ni koda won jagun ti baba wa won baba wa mo pe ni etila ogun awon talawo funfun won lo sibe koda won tun jagun Biafra
0: oh si si wo
1: ngba ni gba yen
0: 1963 ko abi wo le gba gba le pe
1: ni around 1966 ko yen si 69 sha
0: okay
1: so won jagun gba na to je pe won mo awon baba wa mo fi lele ni baba to bi mi lo mo fi lele to je pe ki ti se aye pe won lo phone ngba na ki saye leyin pe ko ko letter se dada ni lewa o iyawo mi o won se awon mo wa da awon mo wa dada o won wa fi owo sinu inu envelope ngba na pe oya e ba fi ranse si iyawo mi nle ojo ogun won wa o won fi iyawo le won fo mo le o ni to je ki ni mo lori re niyan na ni baba mi ko to di pe won ku o mo si tun ni egbon to awon egbon meji kan ni dile baba ati ni dile ya mi to je pe soja la won na to je pe bi an ba royin ogun fun yin iyan ba mo gbadu alaye pe ko lo mo jogun o sele ni ogun olomo momo alaye omo ya mo ko lo mo jo sele lorilede Nigeria yi
0: amen
1: ki se nkan to rorun se wa da won ti won wa lo face ogun agbesun mo mi ah ki se kekere nitori pe awon soja ninu igba mi wa won le ku le nisin bi soja ba de barak assignment kan le sare wa le fun pe oya Ibadan bi lo wa o kan ni nisin ba won tin soro yi oya ma lo si Meduguri o wa lara won to lati lo sise nibe ni leni e wo obedi lo aso dade ni ko se pe eje lo se kini eje sese lo dagbere nle rara o won ti ko gbogbo eto ohun elo re won ti ko fun en to ba si ye ki o gbe ko mu lowo won ti yo ti pe akesi awon awon molebi re si pe to nkan bayi won ti gbe nku oni Ibadan o won ti gbe un lo si Meduguri ko si si nkan kan lati lo jagun ni so kini yen o rorun ki se nkan to dabi bi mo se ma so pe awon agbesun mo mi awon ti en ba ji gbe ojo mo pa won bi te wa oran mo ba be na la won ologun wa ti an ba wa loju ija imo o si ni duro tako to je pe won gboro gbe ban le laarin iseju kan ibe mo ti mo pe ba mo gbona mo won lowo ngba mi ti o se won lowo bi oku ba lule gbi legbe odo won le ri ologun kan ko boju weyin legbe
0: en ba ti bole ti
1: bole o ti bole o ti bole nu baba mi te tun so to de sen pe nigba ta won wa loju ogun awon le mo jeun nigba mi oro nje leleyi ibe ni baba mi gan ti so pe awon o le se ka won ma fa siga ngba yen sugbon gba to ya oju ogun ni won ti fi siga le ton ti e ton ti e gburu e mo nigba nibo won ti fe ri to pe ounje ti won fe je gan asare je nigba mi ni pe kota mo ba won be ini mo fi mo pe ogun igba te mi gangan so pe mo fe sise ologun gan ah mama mi lo yari pe ko si nkan to jo iwo awon baba re lo awon gbadura pe ko de layo iwo na tun fe lo kori bo se ologun ti mo ti gba form ngba na pe saria ni mo ma gbe mi lo ti ma ti lo se gbogbo e mama mi lo taku nitori wi pe won mo idojuko won gba na nigba ti baba mi fi ku o nile ti won gbe bon tan lo jagun so idi ni to fi da be ni pe ise ogun ki ma se gbefe ki ma se gbefe igba mi te ba ri won te ba match ti an ba lulu ti an ba match ori yan mo wu pe ah abi kemi no di soja ni akikanju eyan ni se se soja akikanju eyan to mo wi pe ohun duro tan ni sise soja ni mo se fi ma wo pe opolopo ti o mo hale laarin igboro ti o mo pada magda ti o mo mu gbogbo e kaakiri ki lo de to fi da be ni pe won ki sise soja ki lo de ta won gangan to je pe gbogbo agbara ti en ni aarin igboro ti en fi hale ma won eyan nikan na won ni awon o se tan lati se gbogbo sugbon ti en ba di pe kan mo hale ma won eyan kan mo sada kan mo so be kan mo se awon eyan lese eyin wa lo yin ikawo tian leyin to je pe ki se nkan to bojumu kini mo wa fe fa ki mo fe fa yo a oro po akawe e lo kan poju ka fi mo yi pe ise to wuwo ni an gbe lowo obedi la so da de ni o gbodo pe ngba mi bo ba pe ko to debi kan won ti o nto mo ga durum ni
0: o ba pe
1: to ba pe tabi ti mo ba fun ni order pe ko lo se nkan ti o ba
0: so tele order
1: ti o tele order yen
0: toju e ba ti
1: ri toju e ba ti ri ko faramo so eyan ba awon awogede ngbe aye ijo ni won mo ngbo wi pe won yin raso won yin raso won fi salary won ra
0: aso won ra bata
1: gbogbo ohun ti a ba fe lo won o ma nko fun won lofe ni
0: ijoba ti seto re
1: ijoba ti seto e le ki se pe esese won a lo ma ra nkan aye isin ni mo ngbo pe won lo nra aso won lo ninu salary won o da na te ba wa nraso ti nra ewu mo bata ti won wo yen ni bata ki ma se ordinary iru en ta wa nwo yi awon bata be mi dije to je pe to ba wo bata gbogbo ni to ba fi te igbo mole to wo to nlo nu igbo ni to ba te mole yo ku tan yanyan ni awon bata ileyun ni won wa ma so pe won ma lo fowo ra kan lo ma fowo ra bulletproof nko bo ti je pe awon baba wa ni bulletproof ti won ni aye igba na to yato si iru en ti an lo ni isin awon bullet Adedamola
0: awon bullet proof en to jan telekun
1: a ni mo bere lowo won pe gba ti baba mi ba lo oju ogun bayi won ba lo ati won ba njale lo si kini ton ni at any time ni nkan le sele won dira gidi ni
0: o ma dira
1: ye te emi gan eru ma nba mi en ti won ofin fifin ti won o jen jije nkan to jade rara nibi ti oro awon na ti ma wo wi pe to
0: ojulasan
1: won de to wa ma ndagbere ni dagbere bi igba to je pe won a wale tabi won ni wale
0: ai ba mo o
1: pe ai ba mo sa mo toju omo mi o olohun o je ndele layo part of adwati se awon yen ni owo won wa mo e wa mo fun won lowo kekere 100,000 ki na fe fi gbo
0: oye ta won daddy yen gba gba yen bo gba yen aye se da re
1: ah aye da
0: won se ri ko se la idea salary won gba na
1: mi o ti e ni idea to be frank sugbon aye da
0: mo bo e ja sare doke lo
1: okay
0: ka ba ti de a pada
1: o da
0: a wa wo awon nkan ti a nso nipa pe igbaye gbadun kini
1: ta menuba
0: nipa awon nkan igbaye gbadun e ja doke lo ti a ba pada de a ti wo waju omo Nigeria nbo na eku kale
3: e file e mo yi kuro Wells Radio 89.3 FM Nibe Gongong Lewa.
4: Hello, Miss Flora. Finally, this holiday is here. But honestly, I don't know what to do with my children.
5: Why? Aren't you excited that you're on break?
4: Excited? One talks from morning till evening without control, and the other one can barely introduce himself. I'm worried about both of them.
5: Now you see the work that we teachers put in. But then, I have a perfect solution for you. Why not enroll them into the Wells Radio Media Academy Summer School 2026?
4: Media Academy for children?
5: Absolutely. They'll learn public speaking, broadcasting, confidence, communication, and so much more. Matter of fact, I'm enrolling too. I want to sharpen my public speaking skills before the new school term.
4: Really? Then we are definitely coming.
5: This holiday, turn potential into purpose at Wells Radio Media Academy Summer School 2026 from 12th August to 18th September. Enjoy 6 weeks of practical media training, studio sessions, and mentorship from experienced trainers, open to senior secondary school students, teachers, parents, and busy professionals. So whether you're building confidence, improving communication, or turning your voice into a career, This is your opportunity. For further inquiries or to register, call or WhatsApp 0814-694-6928. 0814-694-6928. Don't let the holiday go to waste. Enroll today at the Wells Radio Media Academy Summer School 2026.
6: How long will it take you to confirm payment? I have been waiting for the past 1 hour.
7: I'm so sorry. Our network is slow. I will just run out of data.
6: Same excuse yesterday. It is unacceptable, please. You better switch to One Data Internet Service.
7: One Data?
6: Yes,
7: One Data.
6: One Data is an internet service provider with the best alternative and solution for unlimited speed. One Data provides fast and reliable internet service to organizations, homes, and places of interest in Nigeria. With One Data, you get to enjoy the premium internet service with dedicated unlimited internet speed at all times, 24/7 fantastic customer service and support, and you enjoy a 1 month free subscription when you make payment. Now is the time to say goodbye to downtimes. Sign up with One Data today on 0811-223-2671 or visit www.onedata.ng for more inquiries. One Data, unlimited speed.

0: Ekaabo pada lati oke lohun itesiwaju ona ni won pe ni opa isegun ikoni konga agbomogbe 89.3 fm ambassador ekaabo pada
1: tan o se mo dupe lowo re
0: awa ni ori oro to ni se pelu igbayigbadun awon omologun ni Nigeria baba fe ki eto abo ko rese wale
1: dada
0: baba gbagbe baba ranti ẹnì kan sọ̀rọ̀ mo sì ti sọ̀rọ̀ yẹn rí ń bí pé ìkánú àwọn èèyàn kan tí a lọ rèé sanwó ransom nígbà tí wọ́n jí àwọn èèyàn wọn gbé ó pé lójú ọ̀nà ibi tí wọ́n ti ń lọ ẹnìkan wà ń bí ó kì í pin yẹn ti rí ó pé lójú ọ̀nà ibi tí ẹni yẹn ti ń lọ tó ti fẹ́ lọ sanwó ransom fáwọn agbésùmọ̀mí tí wọ́n jí àwọn èèyàn wọn gbé wọn ni ṣe ni wọ́n pàdé ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n wà ní kíroroko ẹ̀ bíi checkpoint gbogbo lẹ́yìn lọ lọ́nà ibi tẹ́ ẹ múrí léyìí a fẹ́ lọ sanwó ransom ni lérò wípé bó ṣe sọ̀hún wọn ò ní níbo àwọn olófẹ́ ṣe mọ irú nǹkan báwọn pé a ẹni tó rí àwọn ọmọ ológun ọkàn létí ẹ ti balẹ̀ pé àwọn tí mo ti rí bí àwọn á lọ bá mi bọ́gùn wọn mọ́bi tí wọ́n bá wà ṣùgbọ́n nítorí ni pé wọn ni gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ̀nà fọ́nrán wọn ni ẹni ń yọ àwọn checkpoint wọn yọ tiwọn wọn ló tó bíi méjì àbí mẹ́ta tó pàdé gbogbo wọn ló sì yọ nígbò tẹ́lẹ̀ kẹtàn ni a tí n bá mọ̀ débi tí mò ń lọ wọn ó ka kínní yìí tí wọn bá rí i pé kò pé orí mi wọn ó fà bọ̀ sí ọ pé tó bá ti débẹ̀ sọ fún wọn pé a ti yọ tiwa ó yẹ kẹ́sì wádìí ọ̀ràn lóòótọ́ ṣùgbọ́n ẹja n tá a fẹ́ wò ni wípé tí ìgbáyé bá dùn àwọn èèyàn wọ̀nyí bá dúró re ṣé wọn ò rí ara wọn sílẹ̀ pátápátá sílẹ̀ sílẹ̀ ni àbí wọn ò rí dínkù ara wọn sírò ipò bẹ́ẹ̀ mo la máa wo àwọn nǹkan kan tó ní ṣe pẹ̀lú ìgbáyé gbádùn wọn tá à ń sọ̀rọ̀ ń pa rẹ̀ tá a bá ní ká máa fi wọ́n wé àwọn orílẹ̀-èdè kò sórílẹ̀-èdè tá a fi wọ́n wé ju àwọn orílẹ̀-èdè tó ti dàgbà

0: Òtúra wa náà ní ju a ní nǹkan tó lè mú wa wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú àwọn orílẹ̀-èdè tá a lè sọ pé wọ́n dàgbà sókè. Àwọn orílẹ̀-èdè tẹ̀ sì ní ẹ́ dàgbà yìí náà tá a lè sọ pé wọ́n dàgbà yìí wọ́n ní nǹkan tá a ní nọmba wán. Irú àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan bíi tiwa báyìí náà gbára lé tí wọ́n fi ń jẹ ìdàgbàsókè tí wọ́n fi ń ṣe. So lágbọn ètò owó oṣù tá a bá fi àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà sẹ́gbẹ́ àwọn tí ń bẹ lókè ìta nílẹ̀ ètò ìdàgbàsókè wọn lè dúró lẹ́gbẹ̀ẹ́ ara wọn. Ọ̀rọ̀ ilégbé àwọn Barak ẹ̀yin ò lóye Barak dáadáa tá a bá fi sẹ́gbẹ̀ẹ́ àwọn tí ó ti dàgbàsókè só lè dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ètò ìlera fún wọn só lè dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ètò ẹ̀kọ́ fún wọn só lè dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Pension só lè dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Family support só lè dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Àwọn tó ti jẹ́ tán ti rìtáyà báwo la ṣe ń ṣe wọ́n sí? Báwo la ṣe ń tọ́jú wọn sí? Mental health wọn mo ti ka nǹkan bí mẹ́fà sí méje sílẹ̀ bí about 7 or 8 there about. Àwọn nǹkan tí mo wòye wípé ta bá sọ̀rọ̀ nípa welfareism wọn ambassador ẹ wo àwọn nǹkan tí mo kà lẹ̀ salary housing healthcare education pension family support veterans care mental health ta bá wo gbogbo àwọn nǹkan wọ̀nyí. Sálárì gan lásán ṣe bó là ń sọ̀rọ̀ 100,000 naira. Sójà tí ó mọ̀ ṣe sójà ní Amẹ́ríkà, ní Canada, ní Australia, ní UK. Tí ó gbọ́dọ̀ mọ̀ gba owó tí ó equivalence 100,000 nílùú wọn lówó oṣù. Tó sì jẹ́ pé yóò tún sanwó àwọn ilé yóò sanwó hospital wọn ó rògùn fúnra wọn wọn ó ṣe gbá wọn ó ra aṣọ fúnra wọn ṣé bẹ́ẹ̀ náà ṣe ń ṣe lọ́dọ̀ wọn lọ́run.
1: Lọ́dọ̀ tí wọ́n lọ́run.
0: Ambassador.
1: Tó ẹ ṣe. Èyàn ò lè fi ìlà kó fi wé ìlàlà láíláí kò ṣeé ṣe kò jọra wọn. Ìgbáyé gbádùn àwọn ọmọ ológun wa ò jọ tàwọn ìlú òkèèrè torí pé tá a bá ń sọ nípa pé ìtọ́jú àwọn ọmọ ológun gangan ìtọ́jú àwọn ẹbí wọn ìtọ́jú àwọn ọmọ tí ológun tí ó bí kò fìgbà kankan jọra wọn rárá. Nítorí wípé nílùú òkèrè lọ́hùn téèyàn bá gbé bẹ̀rẹ̀ sí jẹ́ tó ń gbébọn tó ń jagun fún wọn àwọn mọ̀lẹ́bí wọn wọ́n máa ń tọ́jú wọn ju orílẹ̀-èdè Nàìjíríà bí lọ. Èlò mọ̀lẹ́bí wo wọ́n ti ń tọ́jú ṣọ́mọ wọn wo ni wọ́n ń tọ́jú wọn tọ́jú wọn a ní bóyá tó gbà tí àwọn bàbá wa wà níbẹ̀ ni kò tiẹ̀ yá ayé mi bóyá ni mo fi lè sọ ni nítorí pé fẹ́ṣíà ló yẹ kán máa tírítì àwọn mọ̀lẹ́bí wọn ebi ò yẹ kó máa pa wọ́n ìyà ò sì yẹ kó máa jẹ wọ́n níwọ̀n ìgbà tó yẹ pé bàbá wọn ń sojú orílẹ̀-èdè ó lọ fẹ̀mí ara rẹ̀ lélẹ̀ nítorí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni. So gbogbo nǹkan amúlùúdùn bóyá lérí ètò ẹ̀kọ́ ni ìlera ni ètò ọrọ̀ ajé ni ìgbáyégbádùn wọn ni. Kò ṣe bẹ́ẹ̀ rí bí tìgbà kan bó tiẹ̀ jẹ́ pé ayé díjítà tá a wà yìí ó tún yàtọ̀ sí analog. Àwọn analog la wá fi ń sọ̀rọ̀ because nínú àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ láyé ìjọhun a máa fi ń compare èyí tó ń ṣẹlẹ̀ láyé ìsìn èyí tó dáa láyé ìjọhun èyí tó kù díẹ̀ káàtó láyé ìjọhun pẹ̀lú. Èyí tó wà yìí dé bá nígbà táwa wà ń kékeré tá a dé bá nínú ìrìn àjò yẹn ó yàtọ̀ gédéńgbé sí èyí tí ń ṣẹlẹ̀ nísìn. Torí pé bí mo ṣe jẹ́ ọmọ kékeré nígbà náà tí ń bá jáde ta ọwọ́ pé bàbá wa jẹ́ ológun lásán ó tó láyé ọ̀tọ̀ téèrà ò gbọ́dọ̀ rìn wá ayé ìsìn mọ̀ kọ́ o gbogbo ìgbáyé gbádùn ìgbà náà ó tún yàtọ̀ o ayé ìsìn kò sí ìtọ́jú tó yẹ kí wọ́n máa fún àwọn ọmọ ológun ju wípé àkọ́kọ́ kán rí pé sálárì wọn ó dúró déédéé kan rí pé sálárì wọn ó dúró déédéé owó oṣù tí wọ́n ń gbà kó déédéé dáadáa. Ẹ̀kejì ìtọ́jú àwọn mọ̀lẹ́bí wọn kó dúró déédéé wọ́n ṣàníyàwó wọ́n sì láwọn ọmọ tí wọ́n fi sílẹ̀ kan tó gbójú ogun lọ.
0: je ati ri nkan kan ti en se fa awon molebi ngba teyin wa lo mo soja tejo mo so tejo mo soja ti daddy si wa ngba na you know se fe molebi
1: no ko si nkan kan tan se fun molebi o ni mo so wi pe
0: mo kan bere ni pe eyin te ti wa ninu
1: no won se ri won treat awon soja agba na daada ju tasiko yi lo o ṣugbọn won ki se pe won ta si molebi
0: ke se won todo molebi but nigba yen won se ngbadun
1: won se ngbadun o se fi adie ju ti
0: asiko yi lo
1: asiko yi lo to ni nigba na mo ranti daada ni abati barak ni abekuta
0: okay
1: ti aba ti baba wa to ni ma lo lo lide ma lo fo lide lodo won ni ile ti won gba abe
0: won gba le sibe ni
1: awon gba le sibe ni so ile ti en wa gba abe ati be lo ni won ti ma lo si barak ti won ba de barak onje aro won ni onje asan won ni onje ale won ni ibe won tin se na tin je
0: won e wa le jeun
1: won gba dun gan won toju won ninu ogba gan nigba na to je pe ko si nkan ti won fe se nbe ti won e se fun won so ti ye nisin so won toju won onje aro o yato si tosan tosan o yato si tale so gbogbo ajemonu won ni won si tete ma nsan ti nsan dede fun won nigba na so ko dabi asiko sin to je pe olorun ma je ki soja gan osubu loju ogun bo la won ti awon ti oko won subu loju ogun bo won si ntoju yawo bo won si ntoju omo
0: exactly
1: iyen gan na tun wa nbe so owo ti won fun won emi kan kan ti esi bi pe owo ta fun won ki se pe ki won ma ba ku ki won kan wa ni
0: bo mo se ma ba ku abowo kan ma ba ku na na fun won
1: pe
0: pe ke sa ma ri nkan je ke
1: ma sa ma ri nkan je ki se pe ki won ba le je aje yo
0: ene kan wa
1: ninu awon
0: hello
2: omo babolumi
0: honorable bola on
2: I am
0: Bola
2: omo babolumi
0: e do not some abadan ni ki le moye ti ma ba yin wa
2: confirm to mo badan ni 100% omo badan original mo badan omo joru so ma fi keran forin
1: mo like e baba
0: ajododo olubadan
1: mo like e baba yi
0: o se mo do baba yin gba oyi
1: o so ma le badan
2: for you ni ba ti lo
1: e gbogbo ara mo fi ki o ja yi
2: ele to mi ti jo yi lo
1: ah
2: e pade kan wa awai ma wi
1: makan makan lo ye kan seyin o mo po die die bayi ni mo nkan yan
2: ambassador
1: Mr.
2: Wale egbe wu mi
1: emi kede niye
2: safi alewa
1: a ma dupe lowo
2: olohun ku ojo bi
1: to e se ho
2: emi yan se 90 as 100 o
1: ami o ami ami ami
2: omo eniyan omo eniyan bi ni o ti o gba ti o gba ti o duro gba suna re o
1: ah be ni o ah emi je mo
2: ah
1: iyen gan tope e seun e seun
2: apo atogun ni kayun
1: ami o ami o ami ami ateyin na o ami ami
2: e buri ota pelu iti ota o
1: ami ami
2: atolomi ni na fuwa
1: ami ami e seun e seun e seun
2: seri oro Nigeria yi awon everybody is bad body again ambassador
1: mo ngbo
2: why ti ni gbogbo gba ton ma awon ologun wa lo si bi Liberia orisirisi
1: sudan
2: ni gbogbo ebe why ton gbagbo nigba yen
0: ton gbogbo gidi amon gbogbo gidi nigba yen
1: won toju won gba na won toju
2: seri e mo nisin yi won ni inu dudu nu mori ya wa
0: yeah
2: won ko body santa en te kwan ko lo shit ni ko pisu ni sudan ko lo ni liberia won pa body o si wa di pe la ni ara wa sino wan pa body o ki mo ti da kan ri to sa ko resign o sa lo ni oni pe ba won se pa boko haram ni e pe boko haram ni bojo awon lo oni kokun ja won lo so that won resurrect ni o no sa lo ni ko resign no o wa la blood right
1: se gbon kan
0: o sa lo
2: then another thing at the lorisiri siri iye temi mo ti mo ni olopa ore olopa ni uk mo ni pago patran uk ni o se fun o se uk police an sha o wo won lo bi isiro ta ba si suwo naija bi 3 million nigeria money ni owo ta ba ni ka si suwo naija
0: se lo don ni abi losu
2: approximately you were monthly.
0: Monthly.
2: Approximately monthly.
0: Oh, so, okay.
1: Se wo le gbe bo ni
2: o tun se pe post e ko fi copper bi nkan ni en ti mo so yo
1: copper
2: so
1: ah
2: mi se re
1: se gbo nkan copper
2: so se first of all oro Nigeria si su mi
1: koko ti e wa ye yan
2: ah ah e se so fun yin se ri oro ti mo so mo sorry o mo sorry gidan won ti sin Nigeria won ko ti da ipe o
0: I love you
2: se ri e ye ka ma so ti toro
0: Doctor, you must so.
2: Sherry, just when you come boy, so bad drop, sound bad opportunity. Opportunity. Sherry, look back on social news. Do national cake new.
0: Do the national cake.
2: Look back on social. Look my thing. Do the internet to survive. Look back on social. Show you can do the internet to survive.
0: Yeah, look. Ah, runa bayo.
1: Runa bayo. Oh, don't let you see. Set you think again.
2: Use integrity or move protect country.
0: Yes,
2: yeah.
0: Means of livelihood. We can say one.
2: I will. Ọmọ ìlú fẹ́ ń pàbọ̀ ní àwọn agbóhùn dáa ṣáwà gan dání olómi yìí ẹgbẹ́ nìkan lówó jẹ tó yẹ kọ́ rẹ̀ ní máa fẹ́ bọ́ ẹfi ní rẹ́ǹtì tẹ́nà tí wọ́n máa ṣe fún lálọ́d ní àwọn agbóhùn dáa ẹ lọ sọ́ra mi ọjà fẹ́ ògbọ́jà ṣe rí ẹ máa rí tó máa kọ 5 litres sí kẹ́ẹ̀gì kan 3 litres ní o ṣe bá wò gangan o 5 litres ó lè kọ sí wọ́n lè máa fẹ́ gbó 5 litres lọ́wọ́ yín wọ́n lè ka 3 litres fún yín o iro la fun ba wa lo olodun fi jonda oniro fun wa iro la fun ba wa lo tin baba yin to tin ro mama pa fun yin olodun ma wo pe olori oniro na ma yoda fun yin e ba re pupa loja e ko pa fake era oloye gbe wu mi
1: mo n gbo
2: bawo ko lo pe to baka se ri
1: ah
0: mo n da bi
1: o tik o tin ba
2: tik ni
1: e ro pe to kan ta tin ba de gbo orun e gan ko koda
3: mani palaba
2: Oh my God, claim.
1: My bed. So you can buy rubber.
2: Also, the meter won. Also, now I just want money to come my monitor won financially. Everything we are compromised for us.
0: Everything.
2: If you come a compromise, Olorun a compromise. You bring a compromise. Olorun, whatever you do, we are compromised. That's okay, dear. Olorun, me, change the Olorun back again. While everything is straight. When we have Olorun, I am going to close. Want to say. Iṣẹ́ àgbẹ̀ wà tó yẹ kán fẹ́ káwọn bọ́ ẹ̀ máa ṣe o àti kòtò láwà yóò àwọn bọ́ ẹ̀ máa wà tó ń tayé lọ́wọ́ báyìí.
1: Àwọn tẹ́tẹ́ pé káwọn sáti ẹ̀ rí owó táwọn bóyá táwọn bá jẹ.
2: Àbí àwọn
1: èèyàn ṣiṣẹ́ mọ́
2: kẹ̀kẹ́ mọ́ owó jìnnà ẹ̀ka ló fẹ́ yí. So everything ti wọ̀ nígbà tí wọ́n mi lọ sáré kí lọ dáàbò lóòlù nígbà tí mo wà nílé fi àlè dáàbò lóòlù mọ́ àní kọ́kọ́ balẹ̀ mọ́ wọ́n ti yàn pé ni. So ó ti wọ̀ gidi gan kó rí ṣàánú ṣe rí mo ń sọ pé bí 2007 ìbá fi lọ mọ́ wa lọ́wọ́.
0: Ọlọ́run bẹ́ẹ̀. Wọ́n ní a new opportunity 2027.
1: Wẹ́n àdúrà náà láti tì lẹ́yìn báyìí. Nítorí pé kò sí àṣàdà nínú ọ̀rọ̀ tí wọ́n pa o, nínú ọ̀rọ̀ tí wọ́n sọ o, kò sí rọ́ńbẹ́ o, kí ó dàbí ẹni pé. Wọ́n ní
0: everything ló ti wà compromise. Could it be everything? Tó lè jẹ gbogbo ẹ.
1: Gbogbo ẹ ni ṣé ẹ gbọ́. Yorùbá dá nínú ẹwà èdè púpọ̀. Wọ́n ní bẹ́yìn bá ká ilé ẹ̀rín awó. Wọ́n ṣe wá jẹ́ pé wọ́n sọ pé bí pé ara ó dúró. Àbí ẹni téyìn ẹ̀ bá ká. Bóò ló ṣe fẹ́ mọ rẹ́rìn sáwọn èèyàn nígbà tí gbogbo téyìn bá ti ká. Só ti yé ní ìsìn. Pómúlá ni gbogbo ó jẹ.
0: Téyìn bá ti ká.
1: Ilé ẹ̀rín máa ń wó
0: ni. Ilé ẹ̀rín ó dàwó lulẹ̀.
1: Àwọn torí pé ẹni afẹ̀yìntì àwọn ìjọba wa ni ò jẹ́ ní agbá.
0: Wọn ò jẹ ni agba.
1: Ẹni afẹ̀yìntì wọn ò jẹ ni agba ni. Nítorí wípé a gbọ́kànlé wọn. Ṣùgbọ́n
0: wọ́n
1: já wa ń tàn mọ́ ni. Ọ̀rọ̀ dàbí mo ń bá ẹnìkan sọ̀rọ̀ ń jò ni.
0: Ẹjẹ̀ ń ṣe ojú òpó lẹ́ẹ̀kan yẹn 0916893 1000. Màmá kan pè mí níjọ kan wọ́n ní kí ló tẹnu yín máa ń yá tẹ bá ti ń pè nọ́mbà. Wọ́n lẹ́nu yín máa ń yá gbogbo yín tẹ̀ ń ṣiṣẹ́ rédíò. Ẹnu yìí máa wíwà pé ẹ̀fẹ́ pé nọ́mbà ẹ̀fẹ́ á dá sí kò sì rí bẹ́ẹ̀.
1: Nígbà yẹn bá jẹ́sù.
0: Bí àwọn èèyàn jẹ́sù
1: gbóná. Tí wọ́n ń jó lẹ́nu fàtàfàtà.
0: 0916 89311000. Semi Yarumba. Hello. Etiwambe.
4: Hello.
0: Hello, sir.
1: Etiwambe. Eti se.
0: Oda. Oja na wa enu se won na wa.
1: Ina wa.
0: Won fe ti ko ya wo awon oro ta nso ni. Mi si le ta won lebi tori di se ni lati mo ni lole. Hello.
5: Hello, sir.
0: E ka ro sir.
1: Yes, sir. E ka ro sir.
5: Mo ki yin honorable presenter and baba igbe ko kun.
1: Ebe bu mi e se.
5: O ko Jesus. Emi wo mo.
1: Ami, ami, sir. Ami.
5: Baba kan bi lo ke lo n pe yin lati aye mo le yo.
1: E ka bo sir. E se o agbaye o da le o.
5: Ẹ̀kọ́ atótóru látọ̀dún yìí. Ẹ rí àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ mọ́ èmi tún fojú mìíràn wò
0: ó.
5: Nígbà tí Ọlọ́run ń sọ inú ọ̀rọ̀ rẹ̀ pé ohun gbogbo ni àkókò wà fún. Ẹ rí ohun tó kọjú sẹ́nìkan.
1: Ẹ̀yin ló kọjú sẹ́nìkan.
5: Bẹ́ẹ̀ ni sà. Ẹ rí ta bá ní General Notion pé kí gbogbo nǹkan ó dá fún gbogbo èèyàn. Ó dàbí pé nǹkan tí mo rò pé kò lè ṣeé ṣe ni. Torí pé ní àkókò ti àwọn ọ̀rọ̀ wọn nígbà ló nígbà ń kà. Ṣé ẹ mọ̀ pé bàbá ẹgbẹ́ tó kù ti kọrin kan ń gbà kárí orin ìgbà àtijọ́ ni pé láyé ti ẹgbẹ́ ọdún ara ìdìbò méje
1: àti
5: ọ̀nà tó rí gbogbo ohun tá à ń sọ nípa àwọn ìjọba gbogbo wọ̀nyí. Ohun tó kọjú sẹ́nìkan ló kọṣẹ́ lòmíràn. Àdúrà lè jẹ́ kálùkù ọmọ àgbàdo olúwa ẹlẹ́dàá mi má gbàgbé mi o. Ṣẹ́rí nínú àkókò tá à ń wí wọn jẹ́jẹ́ mọ̀ pé àwọn kan máa ń ríṣe tí wọn ò sì jalè. Tí wọn ò hùwà gbá dáadáa. Bẹ́ẹ̀ ni sá. Ọlọ́run ṣàánú.
1: So
5: ṣẹ́rí bàbá retí ṣẹ́rí ọ̀rọ̀ wa ọ̀rọ̀ wa ní Nàìjíríà yóò dàbí ẹni tí wọ́n pè ní ọjà tí àwọn kan wà lọ mú Ọlọ́run jalè kúrẹ́ pé tani gbó ọjà nù yín. Tí ọ̀dá wá ní àwọn oníjà lẹ́kùnrin òun bẹ́ẹ̀ lọ́rọ̀ Nàìjíríà rí. Mo sì ka bìkan nù wí oníwàásù ó sọ níbẹ̀ ó ní ọkùnrin tálákà kan ó ló fi ọgbọ́n rẹ̀ ó lè fi gba ìlú rẹ̀ sílẹ̀ lọ́wọ́ àwọn jagunjagun tí wọ́n bá kó wọn lẹ́rú ṣùgbọ́n nígbà tí gbogbo ẹ̀ dẹ̀tán wọn ò rántí rẹ̀ mọ́. Ṣé rí ẹ dákun lórúkọ Jésù àti Mófo. Ẹ jẹ́ a máa gbàdúrà lóòótọ́ yẹ ká máa sọ ibi tí ó bá kù díẹ̀ fún síbẹ̀rẹ̀ ìjọba ó yẹ ká máa sọ fún wọn. Ṣùgbọ́n at the same time ìbára mi bá ń gbèjà náà láàárín tí ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn inú ìwà ẹ̀dá yìí náà làwọn nine tí wọ́n ti ń ṣayọ̀. So nítorí náà ẹ jẹ́ a fi kálukú lẹ̀ Ọlọ́run ọba ló mọ ohun tó wọ́n fi fún kálukú gẹ́gẹ́ bí ẹ̀sán. Ẹ jẹ́ a máa gbàdúrà fún kálukú wa pé Olúwa kò ṣàánú wa Ọlọ́run ṣàánú wa o.
0: Amen. Ẹ ṣeun sá. 0916 893 1000. Mo fẹ́ farabalẹ̀ pé dáadáa. 0915 3334 893. Àwọn nọ́mbà wa ò sì lé o, ẹ̀yin gan-an ti rí bẹ́ẹ̀. 0915 3334 893. 89.3 tó parí tó jẹ́ frequency wa ònà tàbí 0911 3333 893 0911 3333 893. Hello. Ìyá yẹn ti já. Mo wòye nǹkan kan. Bí èyí ẹ̀ go or thereabout náà ṣe increase the salary àwọn guys sí 100,000. So ti pé ìyẹ́ kò tí pé ìyẹ́. 49,000 yẹn ni wọ́n ń gbà bí a bi minimum wage káàzù ń bẹ pé minimum wage wọn is 49,000. Ẹ wo ìgbà tí wọ́n ti ń gba 49,000 bọ̀. Ok, bóyá ká sọ pé minimum wage NLC was 30,000 before. 30,000 ló dà bó ti lọ sí 70 àbí. Tí mà ṣe mistake. Ok, ká sọ pé gbà táwọn yẹn ń gba 30, àwọn gba
1: 49.
0: Tí wọ́n fi 19,000 wọ́n fi ń gbà háyà ju àwọn òṣìṣẹ́ tó kù lọ. Ìyẹn ọ̀rọ̀ sálárì yẹn gan sef pẹ̀lú àwọn òṣìṣẹ́ ìjọba. Ọ̀tọ̀ ni tí àwọn kan tíṣà ń gbà, ọ̀tọ̀ ni tí àwọn dókítà ń gbà, ọ̀tọ̀ni táwọn
1: ẹ̀kọ́ fẹ́ dá pé kò jọra wọn.
0: Kò jọra wọn. Àná ẹnìkan wá ṣàlàyé pé tá a bá fẹ́ ká wò ó lóòótọ́ lóòótọ́, àwọn tó yẹ kó máa gba owó jù Nàìjíríà ò ní àwọn teachers. Àwọn teachers ló yẹ ká máa gba owó jù. Ẹ̀yin tíṣà bólẹ̀ sí mọ́ kíra yín up teacher àbí up NUT mímọ́. Wọ́n láwọn ló yẹ kí wọ́n máa gba owó jù ní Nàìjíríà àbí everywhere. Torí àwọn àtẹni tí ó di dókítà o, àtẹni tí ó di ààrẹ o, àtẹni tí ó padà di tíṣà náà lọ́jọ́ iwájú, tíṣà ni ó kọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n wá pé lẹ́yìn ẹ̀ tá a bá fẹ́ mú tẹ̀lé ká mú dókítà. Ká mú àwọn dókítà. Ètò ìlera. Pé gbogbo téèyàn ó dà láyé lẹ́yìn tíṣà bá kọ́yàn tán, ó tún ní ṣe pẹ̀lú bí ìlera èèyàn bá ṣe dúrí sí.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ìlera lọ̀rọ̀ ni Yorùbá pè. Wọ́n ní lẹ́yìn ẹ̀hún tá a mú dókítà as number two, ká mú àwọn elétò ààbò wa as number three, tí ẹ̀ka máa gba owó highest. Ẹ wá wo àwọn elétò ààbò wo wọn ni ò sanmọ́ náà. Wọ́n kà látòrí àwọn Nigerian Police, Nigerian Navy, Nigerian Air Force, Nigerian Army Sáà Generally. Gbogbo àwọn òṣìṣẹ́ elétò ààbò custom immigration tí ò ní jẹ́ kí omi ó tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ló yẹ ká mú. Wọ́n wá wo 49,000 àwọn sójà yìí nísìn. Ọlọ́run mọyé ẹjọ́ tí 49,000 yẹn ti wà bẹ́ẹ̀. Mi mọyé tí àwọn dádì ti yín gbà o ambassador àsálárì gbà náà. Ẹ wá wo àtìgbà yẹn títí di àsìkò yìí. Kó jẹ́ pé owó táwọn yẹn gbà nígbà yẹn kóun náà sì lò títí di 2025. Kọ́mọ̀ ṣe increment, kọ́mọ̀ ṣe improvement, kọ́mọ̀ ṣe adjustment, kọ́mọ̀ ṣe promotion kankan. Mo wá tún wò ó irú àwọn CDS àbí Minister of Defence yìí. Bóyá àwọn ọmọ wò pé owó táwọn náà kúgbà nígbà táwọn wà ní kúrukúrutù. So kò tí ì sí tó burú bẹ̀ tẹ́yìn tẹ́ bá ṣẹ̀ ń débẹ̀ náà bá ń gbarú owó bẹ́ẹ̀. But àwọn láwọn làwọn rèzi ọ̀rọ̀ ohun tó fi di pé owó wọn increase lọ sí 100,000. Wọ́n láwọn tún ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ míì báyìí tí ààrẹ sì ti ń wo ọ̀nà tí wọn yóò gbé gbà. Tí n bá ní kí n bíyín ambassador tí wọ́n bá gbé kúrò 100,000 kí lẹ́yìn suggest.
1: Ṣé mọ̀ pé
0: gẹ́gẹ́ bí minimum wage fún àwọn ọmọ
1: ológun. Last corporal. Àbí àwọn constable. Tí wọ́n bá bẹ̀rẹ̀
0: jẹ́yìn. Ẹja máa àwọn ọlọ́pàá náà mọ́ o.
1: Àwọn ọlọ́pàá náà ẹ̀sọ́ aláàbò làwọn náà. Ṣé rí tìlú bá da. Ààbò nìkan ni wọ́n ò mójútó. Wọ́n ní máa mójútó nǹkan míì lójú náà lójú pópó. Ètò ààbò yẹn ni wọ́n ò mójútó. Wọ́n sì ní sọ pé ẹnìkan fi owó kan bẹ̀ wọ́n. Wọ́n wá ń gbọ́. Rárá wọn ní ṣèyùn.
0: Kò ní síyùn.
1: Kò ní síyùn. Tẹ́ at least wọ́n máa ń ṣe wà lóṣù nítorí pé owó ẹ̀mí ni wọ́n ń gbà.
0: Wọ́n ń gbà.
1: Pàápàá àwọn ológun wa tí wọ́n jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń gbébọn tí wọ́n ń dojúkọ wàhálà tó ń ṣẹlẹ̀ yìí. Kódà bí wọ́n bá fún wọn ní 150,000 lóṣù kò tí ì burú jù.
0: Èló.
1: 150,000 tí wọ́n bá fún àwọn ológun wa. Ní 150,000 kò tí ì burú jù nítorí wípé mo ní ogun ò dàbí yẹn kò dàbí ẹ̀kọ́ kò easy ṣe rí nínú 150 yẹn gan ibẹ̀ wọ́n ti máa ra gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ rà.
0: Bí àpẹẹrẹ.
1: Wọ́n á fún àpẹẹrẹ aṣọ.
0: Tí ó yẹ kán raṣọ láwọ̀
1: ara. Tí ó sì yẹ kán raṣọ lọ́wọ́ ara wọn.
0: Ẹ mẹ́ta sọ pé ó yẹ kán ẹ mẹ́ta sọ pé.
1: Torí pé nígbà kan mo sọ ní ẹ̀kan pé
0: wọ́n
1: raṣọ fúnra wọn.
0: Ìjọba ni máa ń ṣètò ẹ̀.
1: Nígbà tá a wà ń kékeré àwa tá a wà ń sọmọ kékeré òkúkú mọ̀ kankan. Níkà kékeré tá a bá wà báyìí lásán. Wọ́n lè níkà sójà tí wọn ò bá lò. Tí wọ́n ti lò lálòkù. Bàbá wa máa ran fún wa.
0: Wọ́n bá yín
1: ní kéńké. Nígbà sọmọ kékeré lọmọ kékeré fẹ́ fi aṣọ sí. Àwa kan wọ̀ níwọ̀ wípé bíi níkà. Àfi ń gbá bọ́ọ̀lù àfi ṣèké nígbà náà nígbà tá a wà ń kékeré. Ṣé irú ẹ̀ wọ́n lè dánrú ẹ̀ wò ní ìsìn? Níbo wọ́n ti fẹ́ dánrú ẹ̀ wò? Pé wọ́n mọ̀ ra aṣọ. Àti pé gbogbo wàhálà tó wà ń ta gan kò ní jẹ́ kán tiẹ̀ ránrú nǹkan bẹ́ẹ̀ fún ọmọ wọn kankan bó ṣe bó tilẹ̀ wù kó kéré jù. Ṣùgbọ́n mò ń sọ àwọn àpẹẹrẹ bí nǹkan ṣe rọrùn gbà náà ni. Bí nǹkan ṣe rọrùn gbà náà. oúnjẹ ọfẹ gbogbo ṣe mo sọ nípa oúnjẹ ọfẹ náà ṣe wọn fún wa lóúnjẹ ọfẹ nísìn ẹja béèrè
0: oúnjẹ ọfẹ sì wà
1: oúnjẹ ọfẹ wà mọ
0: aṣọ bàtà
1: bàtà bulletproof gbogbo àti belt tí wọn lò
0: belt
1: fila bẹẹ ni
0: gbogbo ẹ
1: kìí dẹ ṣe oríṣi fila kan fila kan wà tó yẹ pé bí
0: kíní ìkan wà bí rẹẹdì
1: ìkan wà tó yẹ pé gbọrọ báyìí ló máa rí ní kan bá dé lórí ìmí wà tó yẹ pé bí àtẹ báyìí ló máa rí ìmí wà tó yẹ pé
0: ó níbi tí wọn ti ń wọ gbogbo
1: àwọn kan ó ní wo bí tí wọn ti ń wọ tó fi mọ koto tí wọn máa lò ó ní wọn lè máa gbé koto níṣẹ mọ pé nígbà wọn bá fẹ lọ síbi kan tán fẹ lọ jagun ni wọn máa ń gbé torí ṣe rí wọn máa ń yin ìbọn ìbọn tẹ rí tí wọn máa ń yin yẹn ó di ẹlòmíì létí nínú wọn nígbà tí ìbọn bá pọ láì dá ìbọn dúró á di etí yẹn tó yẹ pé iṣẹ mọ gbogbo àwọn nǹkan ìlera ọfẹ ló yẹ kán mọ ìlera tí wọn fẹ lọ ilé ìwòsàn gan ọfẹ ni nígbà náà mo rántí dáadáa lókè àdó tí wọn sọ di school ní ìsìn comprehensive high school ní ìsìn yẹn military hospital ni nígbà náà military hospital
0: lókè àdó ń bí
1: lókè àdó yẹn so àwọn sójà tí wọn bá ṣubú lójú ogun tàbí tí wọn ti ṣubú tí wọn ti farapa wọn gbé wọn lọ síbẹ̀ wọn lọ tọ́jú wọn.
0: Wọ́n wá yí hospital sí.
1: Ilé ìwé ni wọ́n da wọ́n sọ dì ní ìsìn comprehensive.
0: Ọ̀gá ẹ jẹ́ sí ojú òpó 150 lẹ̀yìn suggest.
1: Fún ẹyin tó kéré jù gan.
0: Fún minimum wage.
1: Ẹ kò kò easy.
0: Fún àwọn ọmọ ológun.
1: Bẹ́ẹ̀ni kò easy. Bẹ́ẹ̀ni.
0: Ẹgbọ́n ọmọ Nàìjíríà sẹ́yìn náà
1: gbà. Wọ́n jẹ wọn mu àwọn ọmọ wọn àwọn ẹbí wọn àwọn ará wọn àwọn ìyàwó wọn wọn mọ fowó ránṣẹ́ wọn mọ sẹkẹ nìkan àwọn náà wà níbi tí wọn wà wọn fẹ ra nǹkan tí wọn fi dáàbò bora wọn.
0: Ẹ má bàbá mo sọ wípé ìkànnì àwọn ọ̀gá àgbà tẹ́lẹ̀ wọ́n ṣàlàyé wípé 250 làwọn suggest one of the former PRO àbí nǹkan fún iléeṣẹ́ ọmọlógún ìròyìn àná nù àwọn suggest 250 ẹ̀yin suggest 150.
1: Ṣé rí ìdí tí mo fi suggest 150 ni wípé àwọn náà ti mọ irú orílẹ̀-èdè tí wọ́n wà. Orílẹ̀-èdè tá a wáyé ni o. Wọ́n ti mọ irú orílẹ̀-èdè tí wọ́n wà yìí pé agbára káká ni wọ́n fi ń tẹ̀kẹ́ àwọn nǹkan tó bá jẹ mọ́ nǹkan bẹ́ẹ̀. Ṣùgbọ́n ṣé mo pé kọ́ pé àwọn ìjọba wa mo sọ ọ̀rọ̀ kan ní ẹ̀ẹ̀kan pé ẹni tí ò rú orílẹ̀-èdè Nàìjíríà gbọ́dọ̀ kan jú ko. Àwọn bí ìwà àbàjẹ́ tí ó bá ti wà nílẹ̀ pé tí discipline bá wà ṣé báwọn ni ìgbà kan ni Jerry Rawlings tó ṣe ìjọba ó tó bọ́ bẹ́ẹ̀ ó mọ̀ tó ṣe alágbádá náà tẹ́ bá rántí. Rawlings mọ̀ ṣe alágbádá kí dẹ̀ ni wọ́n ló fi ṣe nítorí pé wọ́n ti wo àṣebọ̀ rẹ̀ látẹ̀yìn kó tó di pé wọ́n fi síbẹ̀ sí náà kò sí kankan tó mẹ́hẹ̀ ń bẹ̀.
0: 0916893 1000 0916893 1000 tàbí 0915333 4893 0915333 4893 tó fi mọ́ 0911 34893 lérò yín fáwọn ọmọlógún elétò ààbò kí lè rò bóyá tí a bá sọ báyìí ọlọ́run lè pè kí wọ́n gbọ́
1: ọlọ́run lè pè wọ́n gbọ́
0: ó lè pè wọ́n ṣe ẹ̀yin ọmọlógún ẹ̀yin fámílì ọmọlógún tẹ́yìn náà ń gbọ́ wa ẹ suggest hello.
4: Ẹ kú àtẹ́tẹ́ ni wọn.
0: Ẹ ṣeun sá.
4: Mr.
0: Aina Bola nù wa.
1: Àwọn bàbá wa ni.
4: Ṣaba ní ká wò ó. Kò yẹ kí ẹ máa gbà lẹ́sà 250 release ẹni
0: tó. Ẹni tó gbà tó kéré jù. Ìpè yẹn ti rí o. Gbìyẹn ti rí o ẹ pè wá padà ẹdákun wọn ní tábáníkà wo ẹni tó bá gbà list níléeṣẹ ọmọlógún 250 ìmí náà tẹlẹ 250
1: ẹni pé mo sọ mo yànnà náà o pé irú orílẹ̀-èdè tá a wà ṣé wọn ń gbọ́ ṣá pé tí wọn bá ń gbọ́ ṣé rí olóṣèlú a máa tọ́jú ara wọn tí wọn bá ti dépò ju ológun lọ.
0: Ẹ jẹ́ àwò báyìí ní ìsìn pẹ̀lú àwọn tá a kà kalẹ̀ pé àwọn mẹ́ta bẹ́ẹ̀ ni ṣe sọ lánàá mi ìrántí ẹni tó sọ̀rọ̀ yẹn lánàá.
1: 250 ò ṣe pé kó pọ̀ jù fún
0: ọ ṣùgbọ́n
1: gbogbo tiẹ̀ ṣe wá wọ̀ sí àìrú ẹ̀ rí.
0: 150.
1: Constable.
0: 0916893 1000 ẹ̀yin tẹ́ ẹ lọ́rẹ̀ẹ́ nú ọmọlógún ẹ̀yin tẹ́ ẹ ní ọkọ nú ọmọlógún ẹ̀yin tẹ́ ẹ ní bàbá nú ọmọlógún ẹ̀yin tẹ́ ẹ láfẹ̀ẹ́sọ́nà nú àwọn ọmọlógún ọ̀rọ̀ rèé ẹ jẹ́ àjọ suggest ojú wa ni ó ṣe. Hello. Hello.
1: Yà mo ń dáhùn.
6: Hello.
1: Hello mo ti ń gbọ́ o.
6: 150 yẹn kiri gidi gan.
0: okay,
2: okay, ni e wo mosipo private school na mo lo e wo wo ni bo se won gan se yin
1: abi
2: e wo nkan ile bo se won loja ti wa ni 155 years so fun e wo
1: talk like constable
2: e wo talk petrol king post 150 you le se anything
0: ko kan to
2: o le se do 350 is up from some of the count she won that girl 350 is 100% okay even 150 sin here one battle
1: I want it to be 50. Omo re ni sadua fun o o ni ah iwo omo yi ah iwo no de ni nla o di senator o di governor o ba se se gan kolorun so da re ku wona ti e mo ko nkan ti e ba nko ni orilede Nigeria a jo ko gbogbo oro Nigeria yi ni se mo yi pe in tin so nbe ni pe won lo nko nkan ni won lo tun Nigeria se ere sa ni nsin o wa di aye pe iwo na o debi ti ti won de o lo mo ko nkan nibe kini won try lati so nbe yen ni wi pe ti an ba ti debe tan e mo ye ti awon senator wa ti an gba ma ngba won ba gba salary won tan constituency allowance housing allowance kini kan allowance security allowance won ko gugu ejo millions losu awon ogbe ba o kan agbe nkan kan o awon ti to so pe 250 350 ko ki se pe won fi ja yo pa o sugbon mo so ni so pe orilede Nigeria yi se won le gbo sa se won le gbo ti won ba le gbo pe o da na nta nso yi o
0: kotowo
1: kankan o kotowo senator kankan o
0: kotowo house of rep
1: won tele 250 ti arakunrin won so won tele 350 ti Mr. Gbola nso ni isin sugbon se won tele
0: ene kan na so ti wa nbi awon to ni family nu omo logun o ma pe hello
6: hello sir
0: e ka san ma era ma
6: e ku la sai o
0: e se ma
6: opolo yin o ni do ba o
1: ami ma o
6: opolo yin de su ko ni sa ku be lagbara olohun
1: ami
6: o se ma de nbe mi bu patara ta le ti kele aye o
1: ami e se ma o
6: ati ni ma o je ninu awon aburo omo ologun ni gan ni se yi mo ti go 77 years
1: jeez
6: si odun ti brother mi lo si ami o ma je pa ye gbo mo ni isin ni aye ki nefa ko bo ya ti e lo ni ba ti ya mama mi ati gbogbo ebi ati daada ni o fe to do bi meta meni ko to de o ninu koto la won ma gbe ninu koto ti an ti gbe o ni la won ma gbe ara ya 2000 lori taya o si wa laye ni se o wa laye o ti kole si bada gri ni ojo lo gbe ti ti so fi ri taya ngo ri taya lo lo ni se ngba to ma re ke so to wa jo be to wa lo lo gba se oliogun mo ni wo olo
1: I get it.
6: Ti no ja ni o ye ye ori re ti o ti lo gbe ti o ti lo ba won ma kale e fe ta gbo nu e ta gbo nko
1: abi
6: ye ni e ma fe ti waju o
1: abi o e se mama wa
6: ami
1: o ami e se ma o e se adupe gan o e se
0: won la won je okan na won abura en to so won na si wa laye de sin
1: disin
0: won na si wa laye de sin omo won na tu wa lo n
1: fe se se ise ologun
2: e bi nu ologun
0: ato
2: mo fe tari soro kan ni
0: okay
2: biya to pa bo la bro ko keke pe bawo lo pa bro se ri apo lo pa nja se ri ati so je bro se ri
0: ati so je
2: e pa bo se man dress e ma wu se do lo pa ti ke ti kan bi ki won wo awon ti kan bi ta bo se man ri ti en ti ni te so ti o da ni
0: ah e mo so
2: e ni so pe se yin fo mo le fe wu na bo se ri gangan ko te ba ti abro se ti mi gba to le pa pa de airport je o ma da ke join dis to ba ji ka wa bo lo pa le ma le ke join dis ki o ma lu ipo to won ma lu agu to won aso ma
1: Oro leso
0: won ni da computer ta ba ni computer ni ku
1: nbi bo to eh se bi no se bi ta ba ti ri gbogbo e te ba e to ba ma wo television da to ma wo movie to ma se gbogbo e ah ah e ri pe gbogbo e pe ni sa
0: hello
7: hello baba baba baba en baba mi je mo fi yen ku
1: se yes sir e si kan sir
7: eh en dakun akabi lo fi yin lati aye gbo
0: lati
1: e se
7: ngba ti emi wo ise olopa £70 10 shillings won fi bere fun mi £70 10 shillings ngba to ya o so de 10,000 something so ngba to ya aduri 13 a ma fi korin ngba na mo tun fe so nibe bi pe seri ate ologun ati olopa ati ise ijoba gbogbo e ohun to ba wu yen o yato si ohun ti tori ego kaluku ototo ni o ngba temi wa ni primary school in 1968 57 mo ti nife ati ijo itelo ati mo ri uniform won so awon lo pa le lo pa eko la ju mu gba na so ohun to e ka si ni e mo fi lo be ebi o ke ti mo wo ni mo gba lo be bon ngba ti mo de be mo ri gba ko ti opolopo ori ka seyin mo ri sai pe mi o ri sai o ṣugbọn ohun ti mo so ni pe ohun to ba wu ni
0: o yato
7: o ba le ise to won ni ori to ba ba ni lara na di sejo so en ta ba ti gbadua olohun to ri e wo kan kaluku wa to si won na wa yo so na wa ni rere
0: amen
7: bo yi ti won wu yen o ti wa ti fe o o ti wa ti fe ke se ko se bere so oro o se so n ti kila
0: te ba ti na ba ku
7: eyan yahoo mi kan mo se ologun nile yi o ku ni odun kan to je odun melo kan seyin ngba ta ma fi ri owo re gba owo gba fun yawo ah ade mo ba won mo assist won lati fi uniform se gbogbo e a lo akode iwo mo to gbogbo e from there o de ko se ri te ba de ko yen ni pension kini won be oh god is working se ri ka ti won de wo nbe o ga so mi lu afẹ so o je pe awon ti won ke to gun oke lo ke to gun fi alo oke awon kan wa se se ni orange ti tun central bank ni won ti ko won na ti lo ra wa ma ton ka se wo mo se mo ba ti gun check lo pe awon gbo mo pe se se lo bank ra fe fe gba ka ni awon gba commission ti won be orisisi lo ke yen won ti pa owo yen popo won gba won ba fi voucher won fi le voucher alaye moto ku baba ko be so cheri eyi to ba kan gusi kaluku ko fa yo gba cheri jo kan sorry ze ma binu baba o pe ide olohun o foru ke baba
0: amen
7: olubadan bi
0: cheri ojo e sade ye mo
7: baba wa e da kun sa e ma binu baba wa ti ide kan ba fi church o ni to awon ijobere ile lo baba yen wa lati fun o lesi pe ohun ti ran awon eyan pe ko won sise lori e baba yen wa nbe yo na ni o aga to wa ni keta ogba ke ile ti keta leyin ni mo wa wa waju baba yen so yo le teri mo wa wo baba yen pelu ise ologun to ti se during the first or second world war mo wa wo pe eni olorun o gba pe ni baba yi to ti wa joba o mi je ti loju mi jo ti mo so yo pe o je olorun le da yen ti pe ko fun wa ni ibuku yi so jo le e je ki ẹjẹ ní o bá ní pé àti lọ́ọ̀bì kan ẹjẹ kó fi ti fẹ́ tọkàtọkà kó fi ṣiṣẹ́
0: tí ó ṣe
7: ọlọ́run gbóde kálùkù ẹgbọ́ ìbùkún ọlọ́run yóò wà.
0: Ẹ ṣe ọ̀sà
1: ẹ ṣe ọ̀sà.
0: Ọ̀rọ̀ rèé mo ti fẹ́ bèèrè lọ bàbá pé ṣébẹ̀ náà náà ti rìtáyà bó ni pension wọn.
1: Wọ́n níbẹ̀ làwọn ti rìtáyà.
0: Bó ni retired life bó ló ṣe rí.
1: Bó ṣe rí nísìn.
0: Bọ̀ ẹja filẹ̀ kì í sọ̀rọ̀ sin. A sọ̀rọ̀ àwọn retiree ń jọ mi. Àwọn senior citizen. Àwọn elder statesman ta ní ní Nàìjíríà. Báwo la ṣe mójútó wọn sí? Àwọn elder statesman láàmú rí wọn. Nílùú Èbó wọn ni ẹ máa ó ti ní ẹjọ́ bá ti 60 àbí 65.
1: Wọ́n tún máa ń fún wọn lówó oṣù ọ̀tọ̀ láì ṣe pé ti ẹ̀gbẹ́ gbọ̀ngàn.
0: Wọ́n ní àwọn míì. Wọ́n ti ẹ̀ní jẹ́ ṣe renew our driver's license mọ́ ní abroad.
1: Abroad.
0: Ẹ gbọ́dọ̀ wá mọ́tò mọ́tẹ́ bá ti tó stage yẹn. So o ti ni am ah kabiyesi
1: wo long
0: e ja lo le
1: well to sheri Nigeria yo ba ku da to ba pe won se bo se se ni boya la wa la ba mo pe ni giant of Africa yen o ba ti ku lodo lori wa iba ti ku o
0: e ja lo le oniyan se olobe se
1: wa na ko ibinu
0: e te ba feje ko ibinu
1: e seun
0: ki o le da ki gbogbo o le dan
1: e to Olorun o je ki egbo o eyin ijoba wa an kesi yin leti
0: e ba wa se afikun owo
1: ejo e ba wa se afikun owo awo
0: so awon to wa nbe nkan kan na ni o mori eyan wu ba so ba mori awon kan wu elomi o le o pe and the money is not bad I cannot so dedicate myself to the protection of this country so ko sin to buru ja e be ta ba wo pe owo de wa nbe o owo na ma attracted
1: me
0: ma
1: attracted lo mi
0: be ni imura mi o le je ato kan
1: pe o kan wo mi
0: mo ti ro mo obirin ti o so o didi so ni a oun fe se soja mommy e wa pe mi pe omo yin mo lohun fe se soja money that's very nice o si wa ni o se be boss ss1 ni am tin ba se mistake o se be boss ss1 ni bayi ton ba wole ni September money is not bad
1: ah o ma wu yen ti o ba si ogun
0: mo ni te ba ri mura won kan normal
1: te ba ri mura won se ba te lo parade won lasan gan
0: o sa mo tin sewo o tin te phone
1: o da adupe
0: ojo mejo lajo pade o like ko joro awon retirari retirari la mu wa lojo mejo lajo soron pa ah ba de ne ka awon retirari ta ba ri boya baba
1: Bolani wa
0: Akande
1: baba Akanbi te ba ngbo wa
0: taye ba yo
1: taye ba yo
0: ma fe ke tarapo
1: mo wa kan wa ba wa
0: e wa ti se baba ina Bolani retire la won na
1: o da be be o da be o
0: sugba la carry awon
1: baba Akanbi yen ti won so na
0: ka wa retired police officer mo bi no baba call me oni yan se olobe se
1: en
0: te ba fi fe je
1: ambassador wale egbe wu mi loruko mi o baba one nation bo si je niyan
0: to adedamola oloyede mo baba olomi e loko temi je nda nigeria ba da to do ta teyin atawa won ni fe ni kene ni wa shawati mo dagbere pe o dabo
8: lati ikoni west radio 89.3 fm ikoni kanga domode ati seleri lati ma mu awon iroyin ojulowo wa fun yin eyi ti ko ni bayo bayo ninu nitori na ohun te ba gbo latenu awon oye wa ati olupe wa ki se ohun ti ikoni fi utelu o bi ko se iwoye won e se ohun ti e n gbo wa

Àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń dé ṣe ti gbọ̀ yín láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ̀ Wells Radio 89.3 FM tí a kalẹ̀ sí òpópónà aláàfin Avenue Olúyọ̀lé Estate Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín ṣáájú ẹgbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ilé aṣòfin ni wọ́n ti ń kojú òfogunmọ́ lórí ìpè kí wọ́n pe Gbàjàbí Àmílà nípa ìwádìí àjọ ayédèrú PFIPC. Ọ̀gá àgbà ọlọ́pàá Díso ló ti ṣe ìtújáde síta àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ ọ̀gá àgbà ọlọ́pàá mẹ́wàá níye nínú àtúntò ilé ìtuba iléeṣẹ́ ọlọ́pàá. Paul Biya ló ti wà lábẹ́ ìfojúwinná lórí ìrìn àjò ọlọ́jọ́ gbọ́ọ̀rọ̀ lọ sílùú Jennifer. Iran bo ẹnu àtẹ́lu Ukraine lórí ìkọlù orí omi òkun Caspian. Nínú ìròyìn eré ìdárayá ní àgbáyé, àjọ tó ń rí sí ọ̀rọ̀ eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbẹ́ orílẹ̀-èdè Nàìjíríà àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù AFC Toronto oní wọ́n ti bo ẹnu àtẹ́lu èébú ẹlẹ́yàmẹ̀yà sí agbábọ́ọ̀lù ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Falcons Okoronkwo. Ní báyìí, ẹgbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìgbìmọ̀ ilé aṣojú-ṣòfin tí wọ́n ṣe ìwádìí lórí ọ̀rọ̀ àjọ PFIPC ó ní wọ́n ti ń dojúkọ ìpè ọlọ́kọ̀ọ̀kan òjọ̀kan láti jẹ́ kí ìwádìí wọn ó fẹjú sí nípasẹ̀ fífi ìwé pe olórí òṣìṣẹ́ ààrẹ ìyún Fẹ́mi Gbàjàbí Àmílà láti wá sọ̀tẹ́nu ẹ̀. Àwọn aṣòfin ọ̀hún ó ní wọ́n darí ọ̀gá àgbà ọlọ́pàá láti pèsè ẹni tí wọ́n fẹ̀sùn kàn tó ń pe ara rẹ̀ ní alákòóso àjọ náà ìyún Adéníyí Adéyẹmí láti wá dáhùn sí àwọn ìbéèrè wọn ní ọ̀la òde yìí. Ìgbìmọ̀ ọ̀hún fàṣẹ náà léde lọ́jọ́ ajé lẹ́yìn tí wọ́n gbọ́ ẹ̀rí àwọn tó jẹ́ aláṣẹ lókè lẹ́nu iṣẹ́ ìjọba lára wọn ni olórí

òṣìṣẹ́ ìlú yìí dídí Wilson Jack tó fi mọ olùdarí ilé iṣẹ́ ètò ìnáwó Tanimu Yakubu ọ̀gá àgbà nílé ìfowópamọ́ àpapọ̀ ìyún CBN tó fi mọ ilé iṣẹ́ olùsírò owó àgbà orílẹ̀ èdè yìí tó ń ti ilé iṣẹ́ ọlọ́pàá orílẹ̀ èdè Nàìjíríà Adeyemi ẹni tí ìròyìn gbé pé ó ti wà lákàtà àwọn ọlọ́pàá fún nǹkan tó ti ju bí ọ̀sẹ̀ méjì lọ wàyí ni wọ́n ń retí kó farahàn níwájú àwọn ìgbìmọ̀ náà bó bá di ní ọjọ́rú láti fèsì sí àwọn ìbéèrè tí ń jẹyọ jáde lórí iṣẹ́ ìwádìí tí ń lọ lọ́wọ́ náà. Ọ̀gá àgbà ọlọ́pàá Túnjí Dísù ló ti ṣètò àtúntò láàrin iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà pẹ̀lú bó ti buwọ́lu ìtújáde síta lójú ẹsẹ̀ fún àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ ọ̀gá àgbà ọlọ́pàá mẹ́wàá níye lọ sí àwọn ibi tó ṣe kókó lórí ìṣàkóso iṣẹ́ tó ń ti ètò ìkọ́ni jákèjádò orílẹ̀-èdè yìí. Ìgbésẹ̀ ọ̀hún tó bẹ̀rẹ̀ sí ní múlẹ̀ lójú ẹsẹ̀ òun ló jẹ́ lára akitiyan láti fi kún okun ipa darí nínú iṣẹ́ ọlọ́pàá tó ń ti ìmúdára àkóso àti àmójútó láàrin wọn. Àṣẹ ọ̀hún tí wọ́n fi ránṣẹ́ láti olú iléeṣẹ́ ẹ̀ka aláàbò náà eléyìí tó wà nílùú Àbújá òun ló pa á láṣẹ fún àwọn ẹ̀ka ìpàṣẹ tí ọ̀rọ̀ náà bá kàn láti bẹ̀rẹ̀ sí ní ṣe ìmúṣẹ àyípadà náà láìsí ìdílọ́wọ́ tàbí ìdádúró kankan. Ilé aṣòfin ti ṣàlàyé ọ̀rọ̀ lórí òfin tó ń tọ́ka sí ìjìyà fún ìwíwàásù àti pípolówó ọjà àti ìṣòwò nínú ọkọ̀ akérò wọn pé kì í ṣe òfin tuntun ṣùgbọ́n ó jẹ́ ohun tó ti wà nílẹ̀ nínú ìwé òfin àjọ tó ń rí sí ètò ààbò ojú pópó yún àjọ FRSC láti ọdún 2007. Àlàyé wọn ọ̀hún ló wáyé lẹ́yìn ọ̀rọ̀ kùbákùgbé ìlú lórí àbá òfin àjọ FRSC tí wọ́n ṣàtúnṣe rẹ̀ tọdún 2026 èyí tó ní owó ọ̀tanà 1,500 naira lórí fún ẹni tó bá ti rúfin náà. Àtúnṣe ọ̀hún ló sì ti fa oríṣiríṣi èsì látọ̀dọ̀ àwọn ẹlẹ́sìn ẹgbẹ́ òṣèlú alátakò tó ń ti àwọn àjọ ìlú pẹ̀lú bí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ṣe ń ṣàfihàn ìkọminú wọn lórí pé ó lè dín ìnà mọ́ ìgbésẹ̀ ẹ̀sìn tó ń ti pé ó lè túbọ̀ fikún ìdojúkọ ìnira ọrọ̀ ajé táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń kojú. Ní ìdáhùn sí ọ̀rọ̀ tí ń káàkiri ọ̀hún olórí ìgbìmọ̀ aṣòfin Ọpẹyẹmí Bámidélé sọ̀rọ̀ lórí báwọn ènìyàn ṣe ń sí òfin náà túmọ̀ pẹ̀lú ìtọ́ka sí pé òfin ọ̀hún kò mú ìwàásù ìta gbangba bí nǹkan ọ̀daràn o bẹ́ẹ̀ kò sì ní í ṣe pẹ̀lú àfihàn ẹ̀sùn tuntun ṣùgbọ́n ó ṣe ìmúdúró òfin eléyìí tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ lórí ìmúdára ètò ààbò nínú àwọn ọkọ̀ akérò. Ìbéèrè ti ń ròkè sí nílùú Cameroon látàrí bí oríṣiríṣi ìbéèrè ṣe ń ṣẹyọ lórí àìsínílé ọlọ́jọ́ gbọ́ọ̀rọ̀ ààrẹ orílẹ̀-èdè náà yún ààrẹ Paul Biya ẹni tó ti wà nílùú Switzerland fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ tí ọ̀rọ̀ látọ̀dọ̀ àwọn aláṣẹ fi léde pé olórí ọ̀hún ti ṣe ẹni ọdún 93 ó rìnrìn àjò lọ sínú Geneva lọ́jọ́ 7 oṣù kẹfà fún ìtọ́júwe bí ìsinmi àbẹ̀wò ráńpẹ́ sí ọ̀dọ̀ aya rẹ̀. Ìjọba ìlú Cameroon ó ti kọ̀ gbogbo awuyewuye eléyìí ti ń lọ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìlera ààrẹ náà tí wọ́n sì ń dúró lórí pé nínú ara pípé tó ń ti àlàáfíà ara ni ààrẹ ọ̀hún wà tó ń ti bí wọ́n ti ṣe kọ àwọn ìròyìn èyí tó ń tọ́ka sí pé ilé ìwòsàn ò ní ó farapamọ́ sí. Ẹ̀wẹ̀ àwọn olóṣèlú alátakò wọ́n fọ̀rọ̀ léde lórí wípé ìtẹ̀síwájú láti mọ̀ sí ilé ààrẹ náà ó ti ń dá nǹkan sílẹ̀ pẹ̀lú ìpè fún ètò ilé ètò bá yẹ lórí agbára ojúṣe ààrẹ náà. Ààrẹ Biya ló jẹ́ olórí ìlú tó pẹ́ jùlọ nípò lágbàáyé látàrí bó ti ṣe darí ìlú Cameroon fún ohun tó ti ju bí 40 ọdún lọ wàyí. Adájọ́ kan lórílẹ̀-èdè Amẹ́ríkà ló ti dájọ́ wípé olórin David yóò farahàn ní ilé-ẹjọ́ lórí ẹ̀sùn ìpànìyàn tó ní í ṣe pẹ̀lú ọmọbìnrin ọdún 14 tí wọ́n rí gbẹ̀yìn nínú oṣù kẹsàn-án nínú ọkọ̀ ilé tí wọ́n tọpasẹ̀ rẹ̀ mọ́ ti akọrin náà. Ìpinnu ọ̀hún ló tẹ̀lé ìgbẹ́jọ́ ọlọ́jọ́ 5 nílùú Los Angeles níbi tí àwọn agbẹjọ́rò ti ṣàfihàn àwọn ẹ̀rí ti àwọn ẹlẹ́rìí tó ń ti àwòrán tó dàbí ẹ̀rí. Akọrin náà tí orúkọ rẹ̀ ń jẹ́ David Anthony Brooke ló ti bẹ̀bẹ̀ pé òun kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan òun lórí ìṣenibíòtiyẹ nípa ìbálòpọ̀ tó ń ti ìpànìyàn. Agbẹjọ́rò ìjọba wá fẹ̀sùn kan fún pé ó gún ọmọbìnrin náà kó tó di wípé ó pín ẹ̀yà ara rẹ̀ yẹlẹyẹlẹ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún
tó ti ń bá ṣe ìṣekúṣe lọ́nà ìtọ́ ètò ìfarahàn rẹ̀ níwájú ilé ẹjọ́ ó ní yóò wáyé ní ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹjọ pẹ̀lú ẹjọ́ ohun tí wọ́n ń retí kó bẹ̀rẹ̀ láàrin àádọ́rùn ọjọ́. Nínú ìròyìn ilẹ̀ òkèrè Iran ti bu ẹnu àtẹ́ lu ààrẹ orílẹ̀-èdè Ukraine Volodymyr Zelensky lẹ́yìn tó kéde pé àwọn ọmọ ológun Ukraine ṣèkọlù sí ọkọ̀ ojú omi tó ní ṣe pẹ̀lú Iran lórí omi òkun Caspian. Ìkọlù ti Tehran pé ó ti gbẹ̀mí lẹ́nu awakọ̀ ọkọ̀ ojú omi kan. Agbẹnusọ ilé-iṣẹ́ ìjọba lórí ọ̀rọ̀ òkèrè ìlú Iran Ismail Bagheel ó ṣàpèjúwe ìgbésẹ̀ Zelensky bí ìgbésẹ̀ aláìbìkítà eléyìí tí ó lè ní ìgbẹ̀yìn àìròtẹ́lẹ̀ fún lu Ukraine. Bẹ́ẹ̀ náà ló tún wá dúró lórí pé ojú ọ̀nà ìkọjá lórí omi Strait Hormuz yóò ṣì wà ní títì pa nítorí ohun tó pè ní ìwà ìpanilára orílẹ̀-èdè Amẹ́ríkà àti àìsí ètò ààbò ní agbègbè náà. Ọ̀rọ̀ rẹ̀ ọ̀hún ló wáyé látàrí akitiyan ti ń lọ lọ́wọ́ láti bá dènà mọ́ ìpadà sí orí ìgbógun tira ẹni lẹ́yìn tí orílẹ̀-èdè Amẹ́ríkà ti dáwọ́ ìkọlù wọn dúró lórí Iran fún tó ti ju bí ọ̀sẹ̀ méjì lọ wáyé. Nínú ìròyìn eré ìdárayá lágbàáyé àjọ eléré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá Nàìjíríà yan àjọ NFF àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Canada AFC Toronto. Ó ní wọ́n ti bu ẹnu àtẹ́ lu èébú ẹlẹ́yàmẹ̀yà tó ń wáyé tí agbọ́wọ̀ àárín ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Falcons Esther Okoronkwo lójú òpó ayélujára lẹ́yìn tí wọ́n jalè owó rẹ̀ lákòókò ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ tó jẹ́ ti àwọn obìnrin fún tọdún 2026 nílùú Morocco. Òṣìṣẹ́ ilé ìtura kan lọ́wọ́ ti bà lẹ́yìn tí ó di owó Okoronkwo. Àwọn aláṣẹ Morocco wọ́n sì ti gba owó náà padà fún agbábọ́ọ̀lù ọ̀hún tó ń ti ìdájọ́ ẹ̀wọ̀n oṣù mẹ́fà eléyìí tí wọ́n dá fún onítọ̀hún. Pẹ̀lú ìgbésẹ̀ náà agbọ́wọ̀ àárín ọ̀hún ló wá di fífojúsùn pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú èébú ẹlẹ́yàmẹ̀yà àti àwòrán ọ̀bọ eléyìí tí wọ́n fi ń ṣọwọ́ sí lórí afẹ́fẹ́. Nínú ọ̀rọ̀ tó jáde lọ́tọ̀ọ̀tọ̀ látọ̀dọ̀ àjọ NFF àti ikọ̀ AFC Toronto wọ́n ṣàpèjúwe èébú náà bí ohun tí ò yẹ àti àtúnjẹ́rìísí àtìlẹ́yìn wọn fún Nàìjíríà lágbàáyé tó ń ti àtẹnumọ́ wípé èébú ẹlẹ́yàmẹ̀yà tàbí ìyàsọ́tọ̀ kò sí ààyè fúnrú ẹ̀ nínú eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Èyí lópin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán òní ṣùgbọ́n kí n tó máa lọ ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí. Ìgbìmọ̀ ilé aṣojú-ṣòfin tó ń ṣèwádìí lórí àjọ PFIPC náà ti ń dojúkọ ìpele tí ń ròkè sí láti mú iṣẹ́ ìwádìí wọn gbòòrò nípasẹ̀ fífi ìwé pe olórí òṣìṣẹ́ ààrẹ Fẹ́mi Gbàjàbí Àmírà. Ọ̀gá àgbà ọlọ́pàá Tunji Disu ló ti ṣe àtúntò nínú ẹ̀ka ọlọ́pàá Nàìjíríà pẹ̀lú ìtújáde lójú ẹsẹ̀ àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ ọ̀gá àgbà ọlọ́pàá mẹ́wàá níye sí àwọn ibi tó ṣe kókó lórí ìṣàkóso àti ìkọ́ni jákèjádò orílẹ̀-èdè yìí. Ìbéèrè ń ròkè nílùú Cameroon lórí àìsínílé ọlọ́jọ́ gbọọrọ Ààrẹ Paul Biya ẹni tó ti wà nílùú Switzerland fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀. Àwọn aláṣẹ wọn pe olórí ọ̀hún rìnrìn àjò lọ sí Geneva lọ́jọ́ keje oṣù kẹfà fún ìsinmi ráńpẹ́ láti dúró taya rẹ̀. Iran bu ẹnu àtẹ́ lu ààrẹ Ukraine Volodymyr Zelensky lẹ́yìn ìkéde wípé àwọn ikọ̀ ológun Ukraine ṣèkọlù sí ọkọ̀ ojú omi tó ní í ṣe pẹ̀lú Iran lórí omi Caspian. Ìkọlù èyí ti Tehran pé ó pẹ̀mí awakọ̀ ojú omi kan. Nínú ìròyìn eré ìdárayá àjọ tó ń rí sí ọ̀rọ̀ eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá Nàìjíríà ti kọ Canada AFC Toronto wọ́n bu ẹnu àtẹ́ lu èébú ẹlẹ́yàmẹ̀yà sí agbọ́wọ̀ àárín ikọ̀ Super Falcons Esther Okoronkwo lójú òpó ayélujára lẹ́yìn tí wọ́n jí owó rẹ̀ níbi ìdíje ife ẹ̀yẹ àwọn obìnrin ti ilẹ̀ adúláwọ̀ tọdún 2026 nílùú Morocco. Èyí lópin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán òní. Àkójọpọ̀ tó ń ti àtúntò ìròyìn náà ló wáyé látọwọ́ Kúnlé Olówù. Ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa gbogbo Wells Radio 893. Bákan náà ẹ bá wa nífẹ̀ẹ́ kẹ́sì bá wa pin káàkiri lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa Wells Radio 893 FM fanpage lórí ìtàkùn àgbáyé www.wellsradio893.com
fún àwọn ìròyìn eléyìí tó bá ṣojú yín tẹ ẹ fẹ ká mọ nípa rẹ ẹ kàn sínú kulu ìkóròyìnjọpọ wa lórí nọmbà yìí 091-6893-2000 oyè ọlọ́run adégòkè ni oníròyìn yín ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ọ ọlọ́run yóò bùkún fún yín ẹ kú ìkalẹ̀.

5 naira no be change. 5 naira no be change.

0: bile alayo don mi wo ope mi apo jamurata imi akole
1: eto iwa femi ati eyin awon bricklayer architects surveyor gbogbo eyin te je tilers plumber abi real estate ni ise eyin abi eyin se aluminium walls koja ke je carpenter ko se ikeyi te nse ti eto yo wa fun to fi mo welder awon ti won je pop expert àwọn tó ń ta cotton abẹ́yìn tẹ́ ń ta building materials nígboro ayé ètò yín rèé tá a pè ní kọ́lékọ́lé real estate fún gbogbo wa níbi tí ẹ ti máa fi mẹ́sẹ̀gì yín ránṣẹ́ ẹ̀yin ó máa sọ irú iṣẹ́ tẹ́yìn ń ṣe lára ilé kíkọ́ àbí ilẹ̀ rírà ẹ ò kò sí nǹkan tẹ́yìn ṣe tó jẹ mọ́ ara ilé tí a ní gbé lárugẹ ìyẹn lórí ètò yìí bákan náà tí ẹ bá ṣe ń text message ẹ tún lórí ọ̀fẹ́ láti pè wọlé ẹ sọ irú ilé tàbí ilẹ̀ tẹ́ ẹ ní tẹ́ ẹ fẹ́ tà àbí lára ilé tá a bá dárúkọ èyí tó wù yín láti rà ẹ bóyá fún ọmọ yín àbí fún ara yín ó sì lè jẹ́ ẹ fẹ́ fi ṣe ọ́fíìsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ orí ètò kọ́lékọ́lé ó ní àǹfààní yẹn ni ó sòdò sí. Bákan náà mo lè máa bá wa pẹ̀kẹ́ lu àwọn ọ̀rọ̀ tó bá ń jẹyọ ìyẹn lórí ètò yìí a sì tún ní orí ọ̀fẹ́ láti gba ohun yín sílẹ̀ kí ẹ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí resource person ìyẹn ẹni tó mọ̀ nípa ètò tá à ń ṣe pé èmi náà mọ nǹkan kan ṣe lára ilé kíkọ́ a lè gbọ́ ohun yín sílẹ̀ kí ẹ sọ̀rọ̀ ẹ bá jẹ́ bricklayer ẹ bá jẹ́ paint maker àbí paint dealer kẹ jẹ́ welder kẹ jẹ́ architect kẹ jẹ́ surveyor gbogbo ohun tó bá wù kẹ máa ṣe lára ilé ètò yín òun la pè ní kọ́lékọ́lé real estate fún gbogbo wa ni o.
0: ọpẹ mi àpọjà múrata.
1: Adékúnlé speak louder lórúkọ tèmi bàbá kọ́lékọ́lé bàbá gbélé kalẹ̀ tẹ bá ní bàbá feel at home omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ni.

0: kárówó ralẹ̀, ká ṣe sẹ̀ṣọ̀n àti wàádìí, ká ṣe document bíi survey, building plan, àbí sí ọ̀pọ̀ àti agreement, kán bá wa ṣánpó, kágbé foundation, kápo bíríkì àti sìmẹ́ǹtì, ká so búlọ́ọ̀kù, wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́, ìgbà mélòó nílé fi dúró? Wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́, ìgbà mélòó nílé fi dúró? Kárówó ralẹ̀, kágbá document, kán rí no face, kí lédùn wò, kó ṣe rí?
1: Ní dààmú lágbára ọlọ́run ọba pẹ̀lú ògo ọlọ́run ìwọ̀nba ìṣẹ́jú péréte la nílé ní nítorí ìdí kan tàbí omi ìkẹyìn tún lè ba àgbádùn wa sí i ò ní àfigbé ìgbésẹ̀ bẹ́ẹ̀ aago méjì àbọ̀ ni a rọra gbìyànjú láti yẹ̀bá kúrò lórí ètò fún tèmi ó nídìí o ìdí pàtàkì nítorí tìyín náà sì ni.
0: Kọ́lé ayọ̀ fún mi o.
1: Bẹ́yìn bá lórí ọ̀fẹ́ àti pè wọlé báyẹn, ẹjẹ́ gbìyànjú ẹ̀ tọ́ láńlọ́ọ̀dù ní ara ilé tó kọ́ ẹ pè wọlé 091689311000 òní nọ́mbà tẹ lè pè sí kí lè tọ́ láńlọ́ọ̀dù gangan 091689311000 tàbí 091533-4893. Ẹ sì tún lè lo 091-1333-3893. Èyíkéyìí tó bá ti wọlé ń bẹ̀, àágbé tí àjọ sọ̀rọ̀ pọ̀.
0: Èmi àkọlé o, gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tán kọ́lé sára tiwọn. Ilé tí mo bá kọ́ kò ní wó mọ́.
1: Ẹ̀yin tá a gbóhun yín sílẹ̀ nílé gbọ́ lénìí nítorí ìjọba àsìkò ẹ má bínú. Mr. Alex ẹ má bínú níbi tẹ́ ẹ bá wà o. Ẹnìkan ti pè wọlé, ẹ jẹ́ ń gba ìpè yẹn náà. Hello.
2: Ẹ káàsán
1: orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
2: Ìwáyẹyẹ ni o.
1: Ìyáyẹyẹ láti
2: wo? Ìwáyẹyẹ.
1: Ìwáyẹyẹ, ok.
2: Gẹ́gẹ́ bí òye pè mí. Nígbà téèyàn bá ṣòwò, ọ̀rọ̀ ilé kíkọ́ ṣe jẹ́.
1: Ok.
2: Téèyàn bá ṣe ń tún ṣe sí, sì tó jẹ́ pé èèyàn ń gbowó lórí ẹ̀.
1: Ok.
2: Ẹ mọ̀ pé tọ́dún bá parí bóyá oṣù mẹ́fà ni bóyá ọdún mi tí wọ́n fi ń gbowó ilé. Ó lẹ́tọ̀ọ́ láti máa mú nínú owó yẹn láti fi máa fi tún lé yẹn ṣe.
1: Ok, ok.
2: Ní gẹ́gẹ́ bí òye tèmi.
1: Ẹ ṣe ojú òní tì yín. Àgbà òní tán lórílẹ̀. Ẹ ṣeun ìwáyéye, ìwáyéye, mo gbà.
0: Olúwa tèmi ń kọ́.
1: Ẹ̀yin náà fẹ́ pè wọlé 091-6893-1000 nọ́mbà yẹn òní kẹ́ ẹ pè sí báyìí.
0: Olúwa.
1: Àwọn kan ti fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sórí fóònù tọ̀dọ̀ mi láwọn tó mọ nọ́mbà yẹn. A máa kà yẹn níjọ́ mẹ́jọ.
0: Kò ní í ṣọpẹ́.
1: Ó dá ilé àti ilẹ̀ tó wà fún títà 2 numbers 3 bedroom 2 flat ó wà ní ó jẹ́ duplex. Àti 2 numbers 3 bedroom flat òun wà ní ẹlẹ́sìn mẹ́ta ojú kan náà ló wà fún ẹni tó bá nífẹ̀ẹ́ sí 220 million naira ni. Bákan náà ó ní upstairs tó jẹ́ bí office complex wọ́n lè fi ṣe church school hotel àbí eatery ó wà ní Alexander ní ojú ọ̀nà Abapanu sí Kuola èló ní 70 million naira. Bákan náà ni 3 plots of land ní Agbọ̀ngbọ̀n village opposite Crane ní Olúyọ̀lé Nìbàdàn lélo ni wọ́n fẹ́ tà per plot wọ́n ní 3 million naira ni. Fún gbogbo ẹni tí ó bá nífẹ̀ẹ́ sí ẹ̀yin náà lè ní ìtẹ́ ẹ fẹ́ tà nọ́mbà mi lẹ́ fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sí 070-5733-0952 nọ́mbà tẹ lè fi pè mí lẹ́yìn ètò nìyẹn ẹ sì lè fi mẹ́sẹ̀jì ránṣẹ́ síbẹ̀ ẹ tún lè sọ fún wa gbogbo nǹkan tí ẹ bá mọ̀ ń ṣe ní ara ilé kíkọ́ àti ilẹ̀ rírà.
0: Kọ́ni ló fè kí lédùn wò.
1: Nígbà tá à ń retí ìpè àwọn kan ẹ jẹ́ kí n kàn sáré ka àwọn bíi méjì mẹ́ta tí wọ́n sọ fún wa pé iṣẹ́ báyìí làwọn ń ṣe lára ilé kíkọ́. Block industry ni èmi o engineer Wálé Ọlọ́wẹ̀ wọ́n ní láti Ògún gbadé nílùú Ìbàdàn. Electronics lèmi ń ta o television radio fan stabilizer e.g. Michael Martins wọ́n ní láti Gbagi Àtijọ́. Bákan náà eléyìí bricklayer lèmi Moshood Adétọ́lá láti Ẹ̀yìn Grama. Supply of granite, sand, gravel àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Mrs. Kemi Ọmọọlá láti bo wọn ni láti New Garage bóyá títà pátá àbí títọ̀nà jẹ̀bú ìyẹn nìkan ni wọn fi sí. Ọ̀dà ṣíṣe níṣẹ́ tèmi Bádéjọ Adéọlá láti Ológun Ẹ̀rú. Bákan náà contractor lèmi o Alhaji Abdulwaheed Isola lati Ijebu Odi Ogun State. 09168931000 ori ofe iseju bi perete kan si ku fun yin nitori pe to ba ti di ago meji abo tori ti yin afe e ba n gbe ipe yen hello e ka san o hello e ka san oruko yin ati bi te tin pe wa
3: amadu
1: samuel
3: amadin
1: lati abese okay oya kile fe so
3: ngbadu ni fe so ni pe oya ngbadu ni fe da fun de ni bi pe tawon la le oya to wa tin gba owo to wa won tenant tin bi o se bi o si meta ni o boya o se kon bi o to ba de je lodi ko to wa ti je du ko ma se tenant ji ta
1: o da e se ojo ni ti yin lati abese thank you very much god bless you
0: bere igba melo
1: nile eri pogbon se teni kan beyen
0: baba
1: asiko yen lo
0: awon kan lemi ko o eya
1: 09168931000 fun en to ba ni ore ofe ati wole abi 09153334893 esi tun le lo 09113333893 eke to ba ti wole ni e pe si mo mọ nipa carpenter alabiwe mimo lati ikire
0: emi apojabura
1: weda le mimo nipa e kola wole aje tun won bi lati lesha paint materials ni oja ti awa nta o ta lo wa lojo opo yen adegun baba ri nsa lati dugbe market hello
4: hello
1: hello e ka san oruko yin ati bi te tin pe kwa kwa kwa
4: waidi ni waidi loruko
1: waidi kini
4: waidi alabi ni ni 3 bedroom flat ti mo beta
1: ládùúgbò wo sa
4: ni dawi
1: kile dai will
4: dawi dawi bed aso ke bedu
1: okay ni bedu okay o ti ye mi sa e lo wa ni e pe
4: ah mo fe ka ti soro npa e gan ni wa mo mi ti fe ya pa la kan lo kan be
1: eh ma fi number mi sita se gbo sa
4: okay okay
1: yes sir e seun ojo ni ti wa asiko yen ti lo e je ndagbe lori eto nitori pe mo so fun yin pe ogbon iseju perete la fe lo leni nitori aidi kan tabi omi ki eyin tun le ba je igbadun wa si e le fe pe mi number temi te le fe pe re abe fe text message iru ile abi le teyin na fe ta ise te nse lara ile kiko ati ile rira boya bricklayer abi tiler welder ati be lo o si le ni nkan kan te fe so boya eniwe ile abi eniwe le ona wo le fe gbe igba kini ke se number yen ri 07057330952 oni number te fi pe mi o be ba ti mu ba iru e je ntun pe fun yin iseju kan 07057330952 ojo mejo la fi pade si mo ki gbogbo awon ga wa ni kan ni e ma mo se ni e ni sibudanu ati gbogbo en to patapata ori wa oni buru ile ise wa ko ni juno a ma tesiwaju ni adekunle speak louder o loruko temi o dabo
0: gbogbo egbe mi lo rale kan ko le sara ti won emi akole emi akole o gbogbo egbe mi lo rale kan ko le sara ti won ile ti mo ba ko koni wo mo mi lori ami ami ni e se ile ti mo ba ko koni wo mo mi lori ami ami ni e se tabe wo rale ka se session ati waadi ka se document bi survey building plan abi CFO at agreement kan ba wa sangbo ka gbe foundation ka po biriki ati cement ka to block where dey where igba melo ni le bi duro where dey where igba melo ni le bi duro tabe wo rale ka gba document kan ni no face ki le dun wo ko se ri where dey where igba melo ni le bi duro where dey where igba melo ni le bi duro baba ton ko le ayo fa won kan temi ko o eya oluwa temi ko baba ton ko le ayo fa won
5: e file e mo kuro wells radio 89.3 fm ni be gongon le wa 89.3 FM, your preferred wholesome radio.
6: It was Radio 89.3 FM, your preferred wholesome radio and your number one family radio station. To our esteemed listeners, we would like to inform you that your preferred wholesome radio would have to go off air for few moments. This is due to technical issues, and to make sure we bring the best listening experience to you. We are still very much, we'll be coming back on here in a short while. However, for the moment being, to address the technical issues, we will be off air. It still was Radio 89.3 FM. Thank you for listening and staying tuned to your preferred awesome radio.
7: Eku dede asiko yi eyin ololufe ikani konga gbomogbe 89.3 FM ini lati fi to yin leti pe fun ati ma jegbadun wa so wa iwaju se a o lo se awon eto atunse kokan laarin asiko die fun awon ero igbohun safefe wa fun igbaladun ti yin ati ti wa na ni atoro aforiji fun eba koko yi a o si pada sori afefe laipe jojo e seun pupo te n gba wa.

Oh.

What you want to do, my young man?

Boom.